nǹkan wo ni gbogbo ayé ń dàjà rìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

ojumo akojopo awon kokoro yin lo nde se ti gbo yin lati ikani konga gbon magbe Wells Radio 89.3 FM oye olorun adegoke ni oniroyin yin Ààrẹ Bọ́lá Tinubu ti darí àwọn àjọ olómìnira lẹ́yìn tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tó fi mọ́ àwọn àjọ aláàbò láti rí àrídájú wípé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀lọ̀ nínú àlàáfíà akóyawó tó ń ti nínú òtítọ́. Ààrẹ Bọ́lá Tinubu rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lókè òkun láti bẹ̀rẹ̀ àwọn ohun tó lè pèsè ohun tó yẹ nínú ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí yàtọ̀ sí kíkàn ṣe àfiránṣẹ́ owó nìkan. Níjọba àpapọ̀ kéde ètò tuntun eléyìí tí ó pèsè tó mílíọ̀nù márùn-ún owó ilẹ̀ òkèèrè dọ́là lóyún ìṣúná fún àwọn ọ̀dọ́ oníṣẹ́ okòwò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n bá múyàn. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò wọn ti ṣe ìfidánilójú wípé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò lọ nínú àlàáfíà àti ní gerege bó ti yẹ. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar ló ti wọ ààrẹ Bọ́lá Tinubu lọ síwájú ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ láti jẹ́ kí wọ́n gbé igi dínà rẹ̀ kó mọ́ bá lè kópa nínú ètò ìdìbò ààrẹ tọdún 2027 lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ayédèrú ìwé ẹ̀rí ti ìsìnrúùlú. Orílẹ̀-èdè Zambia ti padà sórí ìbò kíkà lẹ́yìn tí wọ́n da ìgbésẹ̀ ọ̀hún dúró lórí wàhálà eléyìí tó rọ̀ mọ́ ti ètò ìdìbò. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún ti òwúrọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ wa ní oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú ojúmọ́.

bí máa ṣe ń kọ̀yàn ni. Ẹni ẹ̀kọ́ ti pọ̀ lẹ́ẹ̀kan, o kì í kọ̀yàn ni. O kì í kọ̀yàn ni. O jẹ́ kọ àwọn tiẹ̀. Onímájẹ̀mú ayọ̀ tí kì í dalẹ̀ májẹ̀mú. A gbé ọ̀gá lónìí, a ṣe ọ́ lọ́ba. Ìṣepá tó dádé fún ọ. Ṣùgbọ́n afọpọ́ ẹwà dé ọládé. Ìṣepá tó fi ìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n afọpọ́ ẹwà fi ìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́. Ìṣepá tó bẹ́ẹ̀ láà lè fọwọ́ àkókò dé ọ lórí ká láṣẹṣẹ fẹ́ fi ó jọba. A kàn ń fọpẹ́ o.

kí n tó wọlé o ajá òṣùpá ni mí mo bòdè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀lú tí ò bòdè ó dẹran àmúbọ̀ṣà kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi bẹbẹbẹ tó ti ń bẹ ká tó máa bẹ ọ̀wàwàwà tó ti wà ká tó máa wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan yàgbó yàájù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí òkiri gbígbẹ ọba mi alágbára ńlá tí ń gbàgbára lọ́wọ́ alágbára tí ń fi agbára ayọni lẹ́nu ọ̀rọ̀ gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè kábíyèsí rí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ ìwọ ni ò lánàá ìwọ náà ni lónìí ìwọ ni títí ọjọ́ gbogbo you are the God who was you are the God who is and you are the God who is to come kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ gbogbo agbára gbogbo ipá gbogbo ògo ìwọ ló ní o ìwọ náà ló kú tóbi tóbi tóbi tọrùn ò gbà ọ ó fẹfẹfẹfẹ ọrùn ò gbà ọ ó gùngùngùngùngùn ọrùn ò gbà ọ bọrùn ò ṣe gbà ọ bẹẹ náà láyé yìí ò gbà ọ ó wá fi ọrùn ṣelé ó fi ayé ṣe àpótí ìtìṣẹ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rí ọba mi òkè kábíyèsí rí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ àpáta pààrà agbára òkè tí ò lè wò tí ò lè tí tí ò lè tẹ̀ kábíyèsí rí olódùmọ̀rẹ̀ ìwọ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ìwọ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọgbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjokíjo kábíyèsí rí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ akin nínú ilé akin lójú ogun àrúdẹ́dẹ́ ọlá ọba mi àrúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀ gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀ ń bà mí o ẹ̀rọ ẹ̀ ń bà mí ọba òkè ẹ̀rọ ẹ̀ ń bà mí sẹ́ ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́ ẹ̀rọ ẹ̀ ń bà mí mo dáyé mo bálà lọ́wọ́ mi ni alábẹ tó kọ́ èmi ò mọ́ ẹ̀rọ ẹ̀ ń bà mí o egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún oúnjẹ gbígbóná oúnjẹ tútù kò débi ọmọ ń gbé ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ kò gbáyé sórí omi àtijọ́ mo ti ń tẹlẹ̀ lè òjì mọ́ mi lẹ́sẹ̀ rí ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ó ta sánmọ̀ bí ẹni tasọ̀ sánmọ̀ ń lọ rẹ́rẹ́rẹ́ yìí látijọ́ mo ti ń wo sánmọ̀ kò jálù mí lórí rí bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrò ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ohun tó fi ń ṣàgbára kò lé èèyàn kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ ìwọ ló lẹ̀mí mi o àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í bó bá wọ̀ ọ́ ó ṣì tẹlòmíì bó bá sì tún wọ̀ ọ́ ó ti tẹlòmíì tí ò ṣe bàbá ńlẹ̀ tí ó bí ọ́ léèrè ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ láyà àjẹjọ nígbà mò ń dágbére lórí ètò yìí mo ní bó bá dò ní kájọ pàdé ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ àbálẹ̀ mi mọ̀ dáa mo mọ̀ gbìyànjú ẹ̀wò ni ọlọ́run ọba mi òkè ló mọ̀ bá ń fi àṣẹ sí i ṣé kí n má tàn yín o láàrin ìjẹjọ sóní
ọkọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọkọ̀ ìjì ló ti jà. Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjì ayé ó gbé wa lọ. Àwọn kan ti kú, àwa kan la kù. Lára àwa tá a kù, àwọn kan ń bẹ wọ́n ń tọ̀rọ̀ kú fún wọn ni. Lára àwa tá a kù, àwọn kan fúnra lára tiwọn làwọn ń tọ̀rọ̀ kú fúnra wọn. Ẹ̀yin wá ń bi mí léèrè pé kí lóde tó fi rí bẹ̀? Kò yé mi náà o. Àmọ́ mo rántí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run lòun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún ni. Àjẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM. Àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú Ọlọ́run la mọ̀ rí gbà. Ṣé kí n má tàn yín o? Ewúrẹ́ ilé ń wà lápàtà mi bí kó kú ni. Àgùntàn ọ̀dẹ̀ ń wà lápàtà mi bí kó rọ̀ọ̀nù ni. Ìwòtọ́mọ ẹ̀dá ayé ń wo àwòjò kèmi ni bí kó dá lápá òrí ẹ̀yẹ ní kẹyẹ yọ. Ọ̀tá ní dọ́mọ ẹ̀yẹ lókun, àwọn wọn ń dá lóró. Àwọn wọn ò ní kó lè ó wá jà, àwọn wọn ò tún ní kó ló kó wá mú. Àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ o. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀. Ó gbà pọ́ńpọ́ lọ́wọ́ onípọ́ńpọ́ fi fọ́ọ̀mù onípọ́ńpọ́ lórí pòpòpò tó nípọ́ńpọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó nípọ́ńpọ́ gbọ́dọ̀ gbin. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ ní ẹgbórí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Kàgbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ò ọba ògo fẹ́ wọlé ni. Ta lọ́ba ògo yìí, olúwa tó lè tó sì ní agbára. Olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yìí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ò. Ọba ògo fẹ́ wọlé, ta lọ́ba ògo yìí, olúwa àwọn ọmọ ogun. Ò náà lọ́ba ògo. Tọ́ akíyàn ò. Nílé ló kò lẹ́yìn òdì ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé lóòrọ̀ tòní. Akí ọkùnrin, akí obìnrin, akí ọmọdé, akí àgbàlagbà. Gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùnlé ìlú pátápátá gbogbo yín làkí o. Gbogbo ládé-ládé ẹ̀yìn ọrùn ilẹ̀kẹ̀ àṣeyín ní pẹ̀lẹ́ o. Ṣé àlàáfíà lẹwà gẹ́gẹ́ báwa náà ṣe wà lóòrọ̀ tòní? Ṣé àlàáfíà ni mo bá yín ọ̀dì òdùn bí? Àtúkò ìsinmi òpin ọ̀sẹ̀. Òní ni ọjọ́ kẹẹ̀dógún nínú oṣù kẹjọ ọdún 2026. Sátidé wọ́n máa ń pọjọ́ òní. Láṣe Olódùmarè ọ̀pọ̀ rẹ̀ òun náà láṣe lókè pẹ́ o. Tọ́! Óyá òmòdé òmòkànlẹ̀kùn yín kòkòkò láàárọ̀ tòní ọmọ ìyá àdúà dé báyé. Àrọ̀jó lòun bí ẹni rọ góòlù yín náà rèé olúgbèmẹ̀gà ọmọ́tọ̀ṣọ́ yọ rédíò apostle gbàgede òṣèlú lẹ́tọ̀ ní ìkànnì West Radio 89.3 FM. Onílé apá ọ̀tún óyá ẹ̀tẹ̀tẹ̀ bá wa ké sí onílé apá òsì. Ẹ wá nǹkan fìdílé ọjà ẹ bẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ rẹ̀. Ẹ̀yin náà lè fìdílé nǹkan. Ẹ̀jẹ̀ àjọ wa ọkọ̀ ọ̀hún. Ní rẹ̀rẹ̀ mú. Tọ́, lórúkọ gbogbo àwọn tájọ mọ́ ètò yìí wá sí ètígbọ̀yìn látòrí àwọn aláṣẹ ìkànnì yìí. Àwọn lọ́gàá ní abala ìka kọ̀ọ̀kan. Henry Osege, oní ọlọ́wọ́ Bọ́tìn fún sáàtà wàyí o. Àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́pọ̀ dọpọlọpọ̀ tí gbogbo ẹ̀ tí ó fi mọ́ lọ ní ṣerere wẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ò ní èmi olúgbèmígà ọmọ́tọ̀ṣọ́ yọ rédíò apostle nkẹ̀yìn káàbọ̀ sórí ètò dàgede òṣèlú ẹ̀ ń lẹ́ńbẹ̀ ohun ọjàre ẹ̀ kú kalẹ̀.

0: tọ́ èmi mọ ìlú kan o. Ìlú tí mo sì ń sọ yìí, ìlú Aríre Mọ́ṣe ò ní wọ́n ń pè ó. Ẹ yóò wá bá mi rìnrìn àjò. Ẹ jájọ dé ìlú yìí ní pápápá. Ìlú Aríre Mọ́ṣe. Ha! Ó yá ọwọ́ fẹ́rẹ́ gẹ̀gẹ̀. Mo gbé yín balẹ̀. Ìlú Aríre Mọ́ṣe làdé yìí ó. Àbẹ́ẹ̀rí. Bá a ṣe wọ ìlú yìí. Ẹ̀ ń rí afẹ́fẹ́ tí ń fẹ́ lọ́tùn tí ń fẹ́ lóṣè. Ẹ̀ rí wípé afẹ́fẹ́ ilẹ̀ yìí dà á pọ̀. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni. Ìbí ìgànlẹ́ ti mọ̀ wípé Ọlọ́run dá a sí wọn. Nílùú tí mo mú yín wá yìí. Ẹ wo ojú ilẹ̀. Ẹ wo bó ṣe lọ́ràá. Ẹ wo àwọn ewébẹ̀ wọn. Bó ṣe rí fẹ́rẹ́fẹ́ lójú. Ṣẹ́yìn náà tí rí wípé Ọlọ́run dá a sí wọn nílùú yìí tà ń sọ ni. Bẹ́ẹ̀ bá wá lórí ọ̀fẹ́ láti gbẹ́ ilẹ̀ yìí. Tẹ́ ẹ fẹ́ mo ti ń bẹ nínú ilẹ̀ ní ìlú tí mo mú yín wá yìí. Ha! Àwọn ohun àlùmọ́nì ilẹ̀ mọ̀ pọ̀ ń bẹ̀ jáǹtirẹrẹ o. Ṣé ti òróró ajé? Èyí tó ń sun nígbà gbogbo tí ò sun tí ò gbẹ. Bó ṣe ń sun tó kò gbẹ rí o. Tó ní ká sọ ni. Àbí àwọn nǹkan míì. Èyí tó dá àtọ́lọ́n fi jíǹkì wọn nílùú yìí. Tó ní ká máa ròyìn. Àmọ́ ń gbà sún wájú díẹ̀ ẹ pàdé àwọn èèyàn. Ẹ̀yin gan lẹ̀ ń bi mí lérè pé kí a ló dé tọ́mọ dé gbómi lójú. Tágbàlagbà náà ń somi lójú ní rètèrètè. Ṣẹ́yìn náà gbórin tí wọ́n ń kọ ni. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ bí orin orin tí wọ́n ń kọ bí ọ̀rọ̀. Ebi ebi. Ebi mọ̀ ní orin ẹnu wọn ní ìlú Aríre Mọ́ṣe. Kí a ló ṣe wọ́n rí? Nílùú Aríre Mọ́ṣe wọ́n dé ọba wọn ò bá wọ́n wà lọ́wọ́ wọn ò wá. Wọ́n tún dé fọ̀nàfọ̀n ṣùgbọ́n torí ṣùkó wálé o. Adẹ̀ wọn ti bà lókun. Ara ò rokùn mọ́. Bẹ́ẹ̀ lára ò ra díẹ̀ o. Ní ìlú Aríre Mọ́ṣe. Ta ni wọ́n ṣẹ̀ gan tí ò dáríjì wọ́n? Ta ni ń bá wọn jà? Téyùn ò gbẹ́bẹ̀ o. Níbo gan logun wá gbà wọlé sí wọn lára ní ìlú Aríre Mọ́ṣe. Ìlú tí ń sàn fún wàrà àti fún oyin. Ìlú ọlọ́lá, ìlú ọlọ́rọ̀, ìlú aláṣè kìí jaburata. Ẹ̀yin ò mọ ókọ ọba ìlú yìí ni. Ọba ìlú Aríre Mọ́ṣe gan ní jẹ́ afinrinṣe ni. Àwọn ìjòyè ní ìlú Aríre Mọ́ṣe àwọn ni afàìmọ́niṣe ni. Àwọn bálẹ̀ bálẹ̀ wọn ní ìlú Aríre Mọ́ṣe. Àwọn ni aṣenitán ò bá ní dárò. Ta ni yóò àgbà wọ́n? Àfikọ́lọ́hun ọba òkè kó dákun kó bá wa ṣàánú wọn ní ìlú Aríre Mọ́ṣe. Tọ́! Ó yẹ jẹ́ padà sí Nàìjíríà o. Ká tó lọ rèé wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. Torí olóyè lẹ́kàn sán ní ìmọ́lẹ̀ ayànnànà of the whole world. Wọ́n ti ń dúó dè mí. Wọ́n láàrin ìrìn àjò kan lónìí, bó ní bonu. Wọ́n ní ìpínlẹ̀ kan nílùú àwọn pé wọ́n ń dìbò. Bó ní tọ̀. Sáà dìbò ṣe bẹ̀ sáà. Wọ́n ní ìlú àwọn ìmọ̀ tí ìbọ́ lọ́wọ́ ogun ẹ dìbò ẹ ṣe bẹ̀. Bó ní kì í bọ́, ẹ wá lè kó wọn wá sọ́dọ̀ mi. emi mo o gba awon ogun won dibo mo se beun ipe itolorun pe mi nu pe kin mo se awon ogun awon ton ba ti fe mo dibo mo se be kin mo segun fun won fami oroyan temi nu nbi olorun pe me oni koja lo sinu aye o gba awon ti o ba ti je pe won fe mo dibo se be ni Mr. Gbolahan se tin gbo e mo ko won bo wa si odo mi àwọn ọmọ tó wọn sílẹ̀ olóyè lẹ́kọ̀ọ́ sọ ní
1: bàbá
0: bó níṣẹ́ ti kó wọn dé làárọ̀ yìí
1: ẹ̀kọ́ ojú wọn ẹ̀ka àbọ̀ sọ́kọ̀ òjèpo
0: àkójèpo nítorí yín náà mo fi tètè dé pápápá
1: tá a bá kúrò ń bí ọ̀sùn ìbàdàn lábàá báyìí
0: ẹ̀yọ́
1: sọ láti ibà yìí a lọ ọ̀sùn
0: òkè
1: a lè kó wọn wá torí àwọn tó fẹ́ dìbò pọ̀ 1.9 million ni
0: òkè
1: àwọn aláàlọ́ bá wọn lọ bí kinní kan bá lè parí kinní kan kinní kan aláàlọ́ bá kinní kan
0: bá a bá ti wá
1: rí wọn bá
0: a emi awon ti won fe dibo se be mo ni e ko wa nu won
1: oro dibo se be ti lagbara bayi o e le ma so pe enikan na be enikan mo e doju ko gbugbu ilu nitori e to se ga mo bayi so ko soro
0: e gba mo ba yin ririn ajo emi awa gbe mi lo si oke na sikeesi ngba mo si ri awa fi foran ohun han me wo a wo fin won ri ninu foran wi pe mo ri obirin kan be ni fun won ni kini un yin fun won ni kini un awon na ngba
1: ni
0: won gba ni so fun won wi pe bi iwo ba gba kini ti o de debo fun wa bayi ni o ri won ni won igbo kini kan lenu abo
1: be ni
0: se lo to ni
1: ohun tójú tí o ẹkọjú máa rí tójú rí ti pọ̀ nàìjíríà o wà láì ẹkẹtẹ rí yẹn kìí ṣe rọ
0: kìí ṣe rọ
1: kìdá ẹṣẹ ń táyé ọmọ
0: ẹmí èrí ẹmí èsì aláàlá
1: ẹmí
0: èsì aláàlá àrí
1: rẹ nìyí ìjẹba mọ nǹkan tó wá burú jù bẹ
0: o yẹ sáwò
1: gbogbo wa lámọ wípé òfin ìlú wa tako wípé kán máa dìbò síbẹ di àkókò tá à ń sọrọ yìí wọn máa ti ránṣẹ pé ẹrí yẹn mi ti ẹnikan ni wọn gan o kankan ránṣẹ pé wa sọ tẹnu ẹ àti gbọ ó dẹ wà nù wí àwọn òfin wa pé láíláí ẹ gbọdọ fún yàn ní nǹkan bí kò tó lè dìbò fún yàn.
0: ìbẹnu òfin bẹẹ.
1: bẹẹni
0: wọn
1: ṣe kọkalẹ gàdàgbà nìyẹn pé owó ni o ohun ìní ni o nǹkan tó fi àlè jọjú
0: ẹ
1: gbọdọ fún yàn lórí pé kó dìbò fún yàn.
0: O ti wa di gbajugba awon eyo ti e fi won fi bo mo bayi
1: won fi bo mo ti gogo ti gbile tan yan yan
0: abiese
1: ko de ko ribe
0: iru nigeria wo la waye
1: ah ajo to tuju so ne
0: abiese o gbe mo
1: awa la ni je ko rewa o wu won ko rewa adura ti won idunu ti won ni ko rewa
0: ka
1: awa la wa ni je o rewa
0: o wu won bi ko rewa
1: be ni
0: awa la wa ni je ko rewa
1: be ni
0: tọ́ ọmọ nàìjíríà ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí ọ̀nà tí olóyè lẹ́kàn gbà wọlé yìí ìmọ̀ràn bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ìmọ̀ràn ni o ẹ rí wípé èyí tá a gbé wọlé láàárọ̀ yìí ó fẹ́ dàbí ẹ̀fẹ̀ àmọ́ à ń ṣojú abẹ́ǹkò ni láti mú òótọ́ ọ̀rọ̀ jáde bàbá sọ wípé à ń fẹ́ new nigeria èyàn nàìjíríà tuntun níbi tá a ti mọ jọrọ ilẹ yìí ṣé bá a ṣe ń ṣe yìí náà láṣẹ mọ ṣe lọ tá a sì sọ pé a fẹ ní nàìjíríà rere ṣé èrò tá a ń ní yìí náà láàmọ ní lọ tá a sì rò wípé nàìjíríà yóò gba àyípadà ọtún hi ẹyin olóyè lẹkọọ sọ ni ẹmí ẹ tíì jẹ àkó lórí ọrọ torí pé ń gbà mo rí fọnrán omi sì ń bọ lójú mi ẹ ní kíni pa mí lẹkún mo ní àwọn tí mo rí àwọn àgbàlagbà ni o àwọn màmá àgbàlagbà bẹẹ mo wá rí ẹni tí ń fún wọn ní nǹkan o kìí ṣe àwọn nìkan ní fi ń gúnre o àwọn ọmọ wọn wọn sì ń gbà á kí ni ká pè yí wọn máa ń fi àwọn ọmọ wọn àti ìrandíran sínú ìdè sínú ìgbèkùnmọ ní bẹẹ wọn ń gbà á wọn ráìsì ọhún tí wọn sì ń kólé wọn lọwọ olóyè lẹkàn sọ ní ìrọpò gbé abọ méjì o.
1: kólé pa mo rí kìíní òkè méjì ní sá ọkọ méjì méjì.
0: méjì méjì ṣé kìíní lè pa abọ kan gan.
1: ẹyọ kan lè pa abọ kan láéláé.
0: àyẹ̀ ń dé mọ̀ sọ́kàn
1: o. tó gbogbo ẹ̀ bó ṣe wà yẹn bí abọ kan lé díẹ̀ ní méjì já sí.
0: kab PhD ni won si fun awon omo won
1: fi ojo la awon omo won ta ka re yen se mo soro kan ni ose to lo mo soro yen ti pe en to ba gbawo odibo ko si be pe wa lori e mo so
0: e so
1: oro yi o ti isele ngba yen o
0: ka bi si
1: mo ti soro yen
0: iyun ni wi pe mama igan lo je ka mo awon egun ti n be ninu mo odibo se be awon ti won e so ti won e se pe fun won
1: o so ti e ni ni bi ta tin gbe kini yen bo
0: eyo
1: won ti fi igbe to gbona le lori
0: kabiyesi olodumare o nkan salaye re fun won ni
1: ni ipinle kan ta tin dibo le ni yi
0: kai
1: won se eto dibo kan seyin be
0: eyo
1: won gbo fa awon kan pe elopin gbogbo olude mo pa awon meji kan opin mo se ni kan se pin mo fo lohun seria mejo si lori le ori le laye mo le ni
0: kabiyesi olodumare
1: ikan nu won ko si nkan to se o ko ile osubo de lule babe lo
0: kabiyesi olodumare
1: ikeji n gun okada
0: laarin
1: iburu won mo nkan to se okada ya sotun bayi o n lo soke o ko gi ni
0: o ti gbowe ipe
1: aloko igi igi ti o si lori igi to be titi la ba ko je lo titi yen gi o le fara na ibe ni kini yen lo gbe ko e wa ro boya e tun gbowo yen na ni beyin beyin nkan ni saye o na beyin beyin nkan se awon kan ma n soro kan bi e gba edibo si pite owo epe inu e sun mi pe ise nipa kini kan epe nipa kini kan e n ba gba owo lowo eyan lori e je pe won fe dibo fun se o de dibo fun beyin beyin o le lohun gan funra re
0: o le lohun
1: gan kini kan ni se ipo le e ma je ka ba won gba tori ki isowo to mo owo gbona ni
0: in to ba ni je mo fi run mu oloye le kan so ni oro won o do o ye ka si awon eyan wa leti o ka si la won loju bi iye gan ba tun se si ka tun si won niye o
1: en ti o fun yin lowo lana ti o fun yin lowo nje ta
0: eyo
1: ori de kowo dele ni so ti di para keresi ni
0: kabiyesi
1: eya ronu
0: e ro pe nitori olohun ni
1: tori kini lokan ba dan se to ba je po olohun se ma nawo ye ni la koko
0: kabiyesi
1: a ti se daada yen na fi ma royin e ti bo ba ma nawo ojiji
0: kabiyesi olodumare owo ojiji
1: be ni
0: kai e olohun
1: de be mi o da lana ko rore royin lana eh dodo e pelu bukata ke ki bukata yin fuye be se wa le se ma pada
0: eh ti e ri gan ni
1: se foju ri na
0: ni sakani yin
1: o wa di ojo edibo
0: eyo
1: o wa n be 1000 jade e ba ro bi anu to mo lo fi se inu epe inu dudu
0: kabiyesi
1: en ba lari mo oko kele de mo soro kan ri pe en ba gbowo edibo aso a ma ponrin e to n sami suru epe beyen bo la se o se ni pon
0: kabiyesi olodumare
1: ko alako epe lori ara e epe lori awon omo e awon oni se kini kan je be gbo awon oni se kini kan lo
0: iya yi lo tu asiri epe ti n be ni olodumare se be awon yoku ti won e so a se pe won fi sinu ni o ti n be lori e
1: o wa lori e ko je 1 naira nu e ni epe yen tele
0: mo tu wa ri fọran mi o oloye le kan so ni owo le le n pin bẹẹni gba àwọn kan lọwọ wọn ní fún wọn lówó mo tún wá rí àwọn ìyá náà àwọn àgbàlagbà ní báwo làwọn mọ̀mọ́ yìí ṣe ń fi ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ta fàlà báyìí.
1: Àwọn ìyàwó àwọn nílò ìdánilẹ́kọ̀ọ́ tó lágbára torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ráyé òṣèlú ẹsẹ̀ kúkú ló fà á tí àwọn ará bí fi máa ń fi lọ́kú lọ lọ wọn. Nǹkan kankan tí mo fẹ́ kó yé wọn ni pé àwọn tó ń filọ̀kulọ̀ lọ̀ wọ́n yìí wọn fẹ́ràn wọn torí tán bá fẹ́ràn wọn bí ìgbésí ayé wọn ṣe máa rọrùn ní ọjọ́ ọgbọ́n tí wọ́n wà yẹn tí wọ́n bá wọn sọ báwọn ọmọ wọn ṣe máa ráyé gbé tí wọ́n á ríṣẹ́ táyé àgbà wọn láyé yìí tí wọ́n bá wọn sọ kì í ṣe pé ká máa fi nǹkan tí ó lè gbé wọn fọ́sẹ̀ kan tàn wọn fọ́dún mẹ́rin ìka ni irú èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú àwọn ìyá yẹn ò tí ì ṣí sí pé wọ́n ń fìyà jí àwọn pé wọ́n ń tan àwọn ni rẹ̀ lọ́n ṣe dáwà sáyé láti máa sọ tọ́rọ̀ pé ẹ má sùn mọ́ owó gbà dìbò kó síbẹ̀ torí owó ègún ni.
0: Owó ègún ni kai owó tí wọ́n ti ẹ̀ ń fún wọn tẹ́mi rí òun bóyá lówó ń ju 2000 lọ lélẹ́ wọn ń sọ wípé àwa ń fún yín o a sì pè fún yín o bí ó ṣe ń sọ pé àwọn ò ṣe pè fún wọn bẹ́ẹ̀ ni mò ń rò lọ́kàn tèmi wípé ẹ ń sọ fún yín pé a fẹ́nu sọ
1: ni
0: pé ń bẹ lórí ẹ àwọn ò fẹ́nu sọ
1: o ẹ gbẹ lẹ́nu mi ni ṣùgbọ́n ń bẹ lórí ẹ
0: o lawo se pe fun yin o sugbe igbodo dibo kini tun me be ba dibo kini ka kai to olohun o ku je ki iye wa o se
1: ba se ma so conditional statement ni
0: ele o ni condi
1: condi
0: to san
1: to ele o kini
0: o ki to eh eyin eyan wa boya eyin na ti ni lokan wi pe owo wa ni owo wa ni eh je mo wi pe nkan eyan gba mi be yan ba lo gba lona aito eyan jale ni nkan to je ti temi boya won ti seto re fun mi amo won ti ifele mi lowo mo wa lo gbe se mo pe mo ti jinu eyan ba fi esun o le kan mi to a je wi pe en to fi kan mi o je bi tori pe won ti ifele mi lowo ki la nso yi eto wa na ni amo won tun fi yan wa je eto wa won fi fi ya je wa ohun to ye kan fi tun lo se bi won ba tun ilu yi se toro aje da te eto eko da mama 2000 te fe gba won to je wi pe e pada lo na 100,000 lori eko omo yin 2000 won pe le yin lowo e lo soja e wa sise ere te wa ri awa dabi enti en sise bi ere tin jeje ileri si o ye ki ati wa gbona ni to eyin dagede oselu bere laaro yi gege ba se kowe o a de osun lati lo wo n tin sele nbe ibo osunbo ibo osunbo nkan lekun o ti de o oni ojo kedogun osu kejo ojo 2026 awa ti nwo olodo ti a mo ahin wi pe awon eyan ti tun jade ni ketiketi lati lo se ojuse won bi omo lu kini apoti idibo on lati ri ti awon ti won ri si eto idibo awon ajo INEC tori won ti n gbe photo won ti fi n ya awon eyan opo ti ero pa awon eyan ni jade lonene e wo gboro bo se kun awon eyan ti tun jade ni ketiketi o lati dibo ni ipinle osun to oloye lekan se ni o mo ba wa tan mo le si daada tori pe lose eyi ti tenu bodo yi lori idibo ipinle osun ni ipinle osun gangan funra re a mo gbo orisirisi nipa eto idibo eyi ti o bere loni so yo ri be o abi o yo ri be to awon oro ati so fun yin pe lori eto gbagede oselu a mo soju abenko awon asiri eyi to ye ka mo lati filemo fi ewa sipo gbon bi eto idibo odun 2027 o se kan lekun gbagbangban nta wa battery awa o so nta ba si so oni lati je wipe ati wadi re daada ni debi wipe beyin na ba lo wadi e to okodo oro oni awa n gbe se letiun oya je kin se baye ka to mo tesiwaju e je n lo si kin lo re se mi mu na tori pe bi n ba pada de a mo gbalejo e mo yin ko nbe o e lembe o e ku kale

0: tọ́ ó yà tó ti padà dé gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀. Àlejò mi ti wà lórí ètò yìí. Ẹ ti mọ̀ wípé bí n bá ti sọ fún yín pé mo mú ìròyìn ayọ̀ tọ̀ yín wá, ìròyìn ayọ̀ náà ni o. Báwa bá sì ti rí ohun tí ó jẹ́ ṣe wá láǹfààní. Kàkà ká mọ̀ kópa nínú àwọn ohun tí ó bá lè ṣe àkóbá fún wa. Àwọn tó lè fi ọjọ́ wájú wa àtàwọn ọmọ wa sínú ewu. Bá ti rọ́nà àbáyọ fún táwọn wá, àwọn ọmọ gbé wá sọ́dọ̀ yìí láti lè ṣe Multistream Limited. Wọ́n tún ti wà lórí agbègbè láàárọ̀ yìí. Wọ́n ní ìròyìn ayọ̀ fún wa. Ó yá ẹ̀bá ń kí àwọn ará ilé.
1: Ẹ káàárọ̀ gbogbo ará ilé. Orúkọ mi ni Tèmítọ́pẹ́ Ayọ̀délé, aṣojú iléeṣẹ́ Multistream TM Limited ní Ìbàdàn ní bíbí yìí. Àtúmọ̀ràn ìyàyàn ọ̀tọ̀ yìí wá lówùúrọ̀ yìí tá a ṣe máa ń ṣe. Náà ni pé nípa product wa Ginger Herbal Extract, òun náà la ṣe ń wà lórí ẹ̀ fún ìlera pípé àwọn ènìyàn wa. Torí pé kò dára kéèyàn wà nínú àìsàn, kéèyàn má rí ìtọ́jú àti ìlera pípé. Òun la ṣe ń mú product wa fún wa pé ká wá wò. Àwọn kan wà tó jẹ́ pé a ti wò pé kò sí ọ̀nà àbáyọ mọ́, a ti lóríṣiríṣi, a ti kó oògùn jẹ, kò wá sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ ká wá dọ́jì ǹjà wò, òun ni la gbé wá fún wa ní òwúrọ̀ yìí.
0: Tọ́ jíjà tẹ́ ń sọ yìí, inú mi mọ́ ń dùn. Torí pé nígbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ nípa ohun tẹ́ ẹ gbé dání, ìgbẹ̀mí àti yín jọ sọ̀rọ̀ tẹ́ ẹ sì ṣàlàyé fún mi, àwọn èèyàn wọ́n fìfẹ́ hàn lóòótọ́. Àwọn kan sì wá ẹ̀rí tí wọ́n mú bọ̀ láti bẹ̀, ó dùn mọ́ mi nú. Inú mi sì dùn sí ní ọ̀pọ̀lọpọ̀. Jíjà tẹ́ ń sọ yìí gan-an, àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ bá ń ṣàlàyé rẹ̀, iṣẹ́ kí ni ń ṣe gan-an?
1: Fún gbà àwọn tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ fún gbà àkọ́kọ́, àti àwọn tó kàn ti ń gbọ́ tipẹ́tipẹ́ tó ń wo pé àwọn ṣàmà wòjọ́ kan. Ginger Herbal Extract tewete gbòòrò tán fi ṣe ó lé ní 70.
0: Ẹdó.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó lé ní 70.
1: Bẹ́ẹ̀ni. Òun ni composition tán fi gbé kalẹ̀. Òun ló fi dàbí pé ó dàbí gbogbo nìṣe tá a bá ń sọ ẹlòmíì máa ní akàn dánu mọ ni. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ní káwọn tiẹ̀ wá wòwò bóyá ọ̀rọ̀ ni bóyá òótọ́. Látara bẹ̀ òun lẹ́lòmíì ti ná tòótọ́ ni kinní tó ń sọ yìí o, jẹ́ kóun náà lò, jẹ́ kóun náà darapọ̀ mọ́. Torí ẹni tó bá ní ìfúnpá gíga, ẹni tó ní àìsàn ojú, ẹni tó ní prostate problem tá à ń pè ní sítọ̀, ẹni tó jẹ́ pé ó ní gbogbo oríṣiríṣi àwọn àìsàn ṣúgà ní egbò adájínà àti àwọn bẹ́ẹ̀ lọ, àbí ẹni tí ò lè ṣe gẹ́gẹ́ bí ọkùnrin, àbí ẹni tó ti ń wojú Ọlọ́run fún ọ lẹ́nu gẹ́gẹ́ bí obìnrin. Kó wá dọ́jì ń já
0: o. Ẹjọ́ mi tẹ ẹ dé òun. Èmi ò tún gbọ́ ilé rí o. Àwọn tí ń wojú Ọlọ́run fún
1: wa. Bẹ́ẹ̀ni. Jíjà ń ṣe àyẹ̀wò rẹ̀ ń ṣe fínífíní tó yẹ pé ó máa ṣàtúnṣe rẹ̀.
0: Tó bá jẹ́ pé bóyá bí kòkòrò kan.
1: Bẹ́ẹ̀ni, àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní nǹkan tá à ń pè ní hormonal imbalance, ovarian cyst, resus factor. Àti àwọn oríṣiríṣi, àwọn kan wà tó jẹ́ pé fallopian tube blockage náà ni. Jíjà máa ṣe kí ni, a ṣe àtúnṣe, a lọ síbi tí ìṣòro gangan ti wáyé, a jẹ́ ṣe àtúnṣe.
0: Bí èsì olódùmarè rẹ̀ ẹni egbò igi tó tóbi àbàtẹ̀ 76
1: bẹ́ẹ̀ni.
0: O ni wọ́n pò pọ̀.
1: Òun náà pò pọ̀
0: sínú jíjà.
1: Bẹ́ẹ̀ni, tí Ọlọ́run fi gba ṣàkóso lórí.
0: Àwọn tí wọ́n máa ń níbi tí egun máa ń ro ohun.
1: Bẹ́ẹ̀ni, ó ṣiṣẹ́ fún. Ó ní káṣíọ̀mù nínú bẹ́ẹ̀ni. Tí bá ní máa dárúkọ àwọn kọ̀ọ̀kan tó fi ṣe, kò sẹ́ni tí yóò fẹ́ ẹ mọ̀ tó jẹ́ pé wà ń tòsí wa. Ṣùgbọ́n Ọlọ́run kọ̀ mọ̀ gbé kalẹ̀ látara ọwọ́ ẹni tó gbé iléeṣẹ́ ìkalẹ̀. Òun la ṣe ń polówó ẹ̀ ní àti ọdún bíi mẹ́ta sẹ́yìn. Òun la ṣe wò pé òkè káwọn èèyàn tí ò tí ì gbọ́ rárá pọ́n lè gbọ́.
0: Tọ́ àǹfààní tẹ́ ẹ mú wá fáwọn èèyàn, ẹ ní abala méjì.
1: Abala méjì.
0: Àkọ́kọ́ nù
1: kí ìlera. Ìkejì ni pé tá a ṣe lè tún di olówó dọlọ́rọ̀ látara pípé à ń fún àwọn èèyàn ní ìlera pípé. Arábìnrin kan ti ẹ̀ pè mí láti Èkìtì, ẹlòmíì máa ní a lè má lè ráyè wa o, kò síbi tí èèyàn wà tí èèyàn ò ti lè ṣe. Ohun tó kàn máa mọ̀ ni pé iléeṣẹ́ yìí kò síbi tí ò sí, ó wà ní gbogbo Nàìjíríà, ó wà ní outside Nàìjíríà. Ìyẹn túmọ̀ sí

0: òṣèlújára wọn. Ẹ òun ni pé tá a ṣe lè tijọ lọ́rọ̀ wà nínú rẹ̀. Àwọn tó jẹ́ pé wọ́n ti ń gbowó nínú kọ́mpìnì yìí ta ti jọ jọ àwọn ọ̀gá wa. Ẹlòmíì irú àná jimọ̀ sí ọ̀dọ̀ kọ́mpìnì ni jimọ̀ olóyin wà. Torí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ wọn àwọn kan ò ṣe kọ́ má gbowó.
1: Ẹ̀dọ́ lára àwọn tí wọ́n ti gbọ́ nípa ohun tẹ́ ń sọ yìí láti pàṣẹ wa ní ìkànnì wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ti wá sọ́dọ̀ yín wọn ti dán o.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n dẹ̀ sọ fún mi pé ẹ fún àwọn lówó lóòótọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀dọ́nà kí ni tì yín gbàngbọ́n gbàtà ẹ̀fẹ́
0: jọ́nà. Torí pé ọkọ̀ wa balẹ̀ pé torí pé iléeṣẹ́ yóò já wa kulẹ̀. Kódà tó ní iléeṣẹ́ tún sọ fún wa pé kí gbogbo yín lọ ṣiṣẹ́ pé there is money in this company.
1: Kábíyèsí olódùmarè. Ẹ ń sọ àwọn èèyàn dán lọ́rọ̀.
0: Bẹ́ẹ̀ni. Eléyìí ń sọ̀rọ̀ pé bíyá Yorùbá nìkan là ń sọ. Kódà ìwọ tó o pé ogbóyìnbó wà torí ọ̀rọ̀ máa dàbí pé àwọn fi abala kan àwọn pinṣọ irọ́ àti pé ogbóyìnbó máa rò pé Yorùbá ní company yìí o. You can join as well even though you understand English. Àwọn tó sọ Yorùbá gbogbo ẹ̀ la máa jọ ṣe kíni lájọ máa dàpọ̀ tájọ máa fi yíra wa.
1: Gbogbo èdè lẹ́ ń sọ. Àtàwùsọ àti Yíbo.
0: Kẹ́lòmíràn máa rò pé àwọn tí yóò lọ skul ni wọ́n bá wí. Even though you are a graduate, you can come as well. Èmi tí mò ń bẹ sọ̀rọ̀ yìí, èmi náà graduate ni mi, ṣùgbọ́n mò ń sọ tẹnutẹnu pé iléeṣẹ́ ti ṣe kíni ó ti yẹ mí rán lẹ́nu.
1: Kábíyèsí olódùmarè.
0: Mo dẹ̀ sẹ́ni tí ò lè ṣe.
1: Kábíyèsí. Ẹ ní wọ́n tún fáwọn èèyàn mọ́tò.
0: Bẹ́ẹ̀ on the 29th oṣù yóò dàgbé mo sẹ́ndẹ̀ gan sí yín. 29th oṣù yìí wọ́n máa ṣe ní Uyo. That's the third car award.
1: Kábíyèsí olódùmarè. Àdíyèsí àwọn ọkọ̀ ẹ̀jẹ̀ ránṣẹ́. Èmi gan rí ọkàn ẹ̀rọ ọlọ́run bà.
0: Àwọn tó bá ti débẹ̀ kò jẹ́ sẹ́ni tí ò lè débẹ̀. Sẹ́ni tí ò lè débẹ̀.
1: Tọ́ ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ẹ wá ń sọ.
0: Yes, ìdánilẹ́kọ̀ọ́ ẹ máa wáyé ní ọ̀la òde òní lábala tá a bá parí chọ́ọ̀chì tán àbí a parí gbogbo nǹkan tá a fẹ́ ṣe ká ṣètò yẹn tá a bá ti parí gbogbo ẹ̀ ní aago mẹ́ta lọ́la. Aago mẹ́ta ọ̀sán ọ̀la. Tí ò ní yẹ. Ìwọ tó tí ń wò pé nàláì aṣá jẹ́ kí n gbọ́ sí jẹ́ gbọ́ sí tí wọ́n ti gbọ́ bí ẹ̀mẹta sí lórí prógrámù yìí ni màá tó wá má fi ìgbà láì dọ́là. Wá wò ó. Ẹlò òun ni pé lọ́la ta bá ń bọ̀ láti challenge ni à ń bọ̀ láti ní garage ni ẹ ṣáà sọ̀kalẹ̀ ní oríta Adélábù. Junction oríta Adélábù ni ní ọ̀nà ibi tó lọ sí ọ̀nà odò ọ̀nà eléwé. A máa rí complex kan níta ni gangan a máa rí Mirason supermarket. Apá òsì. Ẹ̀wọ̀ apá òsì ẹ̀ka complex tó bẹ̀rẹ̀ láti orí junction yẹn. Complex kẹfà wọ́n pè ní Davis Moye shopping complex. Olówó Fọlámà ọkọ̀ kan kátó kan Davis Moye shop 21 nínú complex yẹn ni a ti máa ṣe seminar yẹn ní ọ̀la òde òní.
1: Láago mẹ́ta.
0: Láago mẹ́ta.
1: Àwọn èèyàn ó ti jáde ṣọ́ọ̀ṣì
0: ń bá lọ
1: ṣọ́ọ̀ṣì.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀ ń bá sì lọ àṣà látùnà ó ti dé.
0: Wọ́n ti dé. Àti dé.
1: Àwọn èèyàn ó wà. Kódà Túndé gan tí ìwọ náà ti ń gbọ́ ó lọ kọ́ jìnjà o. Ó yẹ bá ń pe fóun nọmba.
0: Fóun nọmba náà yí padà 080-24-65-65-22-15. Ẹ má bínú nǹkan tí mo máa ń sọ tí mo sì máa sọ kó má dàá pé mi tún sọ gbogbo ẹni tó bá wá lọ́la ẹ tó ṣetán láti darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí. Òun ni pé wàá máa pé kí ni kó mú dání múwé àti báró dání mówó náà díẹ̀ dání tó bá ń pò fẹ́ darapọ̀ àbò fẹ́ ra product yẹn. Nǹkan ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé gbogbo ẹni tó bá wá ní ọ̀la yẹn gbogbo wọn ló máa dọ́jì ń já o. Gbogbo ẹni tó bá jẹ́ ṣe nǹkan tí báníkan ṣe pé kí ìwọ náà darapọ̀ tó bá di Friday jímọ̀ tó tún ń bọ̀ ìwọ náà máa wà lára àwọn tó máa gbà láti.
1: Ẹ bá ń ṣàlàyé rẹ̀ dáadáa o. Ẹ sọ pé káwọn èèyàn mówó dání ṣé ẹ fẹ́ gbowó fọ́ọ̀mù ni.
0: Irọ́ mi gbowó fọ́ọ̀mù yóò gbowó wọlé o ṣùgbọ́n tó bá wù pé kó darapọ̀ owó ẹ wà lápò ẹ wà nù bánkì àkáǹtì kò sí tó máa fọ́ọ̀sì.
1: Ọ̀fẹ́ ní ìgbàlódé.
0: Ọ̀fẹ́ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tó bá wù pé èmi náà fẹ́ wòwò.
1: Èmi náà fẹ́ dọlọ́rọ̀.
0: Fẹ́ dọlọ́rọ̀. Ẹ̀jẹ̀ kájọ wòwò. Mo jẹ́ ń sọ pé ẹni tó bá ṣe nǹkan tí ń bá ní kó ṣe agbowó mọ́tò padà sílé. Agbowó Friday ni company wọn ti stay ní aláti yẹn máa gbé
1: wọn. Ẹ̀dọ́nà ṣé ọjọ́ jímọ̀ ni ó tó gbowó.
0: Ọjọ́ jímọ̀.
1: Ẹ tẹ́ bá ní ó ṣe nǹkan tí.
0: Bẹ́ẹ̀ni Friday tó tẹ̀lé tó ń bọ̀ yìí.
1: Ẹyin o.
0: Mo lẹ ní ẹ máa gbà láti torí pé every Friday ni company máa.
1: Yóò gbà láti.
0: A gbà láti.
1: Ní Friday.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kò péjọ mẹ́jọ o.
0: Ìran Friday ni.
1: Kábíyèsí olódùmarè.
0: Torí ẹ jẹ́ kí tí ó bá yé wa dáadáa. Bẹ́ẹ̀ni mi ẹ ṣe ń darapọ̀ 080-24-65-22-15.
1: Mo nígbàgbọ́ wípé kò sẹ́ni tí ò fẹ́ dán lọ́rọ̀. Bá a bá ń sọ wípé kò sí àwọn ọ̀nà kan náà lọ́lọ́run máa ń gbé kalẹ̀ lati se eyan ki oloro laye to eyin.

0: so o ye je mo kiyin pada sori eto gbagede oselu looro tuni mo sare ran oloye lekan ni se papapa ko mo sare ba n lo sosun won si ti ketekete balamu me mo fun won tori le on ya po won ti sare gbe lo pa won ti de pada so oloye lekan so ni
1: baba
0: kini sele losun loni bayi
1: eseun eni je ojo pataki ninu itan ipinle osun tori eni ni won yan gomina won ipinle ohun o le ma sha won pe ki lo nsele yo ti won se ti won na ni odun to nbo ni 2027 ti won ba fa ejo o wole abi ko wole nipo gomina to ba sele pe awon ti won gbe gomina ti ainek ti kede
0: eyo
1: be awon lo jawe olubo ile ejo odun merin yen lati pe o lati sojo ti won ti da ojo yen tan ti bura fun yen nigba ti aregbe
0: eyo
1: ni kini yen ti ri be yen
0: lo ti wo
1: be ne won ti se to dibo yen lati 2007
0: eyo
1: won sha fa won tun mi se 2010 ni won to bi ile lowo be ne olu shuwa she odun merin alako to pa 2014 odun merin le nke jo pa 2018 oni oye tola she 2018 or 2022 ti dimo la she ba be 2022 or 2026 yi bai so odun kan shaju odun to ma nse to dibo gangan ka ki buru Nigeria la won ma nse ti won be kire sha won nikan awon ondo Ekiti Kogi Edo ba she nse Bayelsa ba she nse ti won na ni anywhere ṣùgbọ́n nǹkan tí ó lè fi wá yàtọ̀ sí gbogbo àwọn tó kù tó fi jẹ́ kó ká gbogbo ìlú lára ni pé òun ni wọ́n máa ṣe kàn irú ètò ìdìbò bí eléyìí náà máa ṣe kàn kó tó dìbò ṣe ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ kò sí ẹni tó fẹ́ padà nù
0: sọ̀rọ̀
1: onítùmọ̀
0: onítùmọ̀ tó ẹyìn lọ́sẹ̀ tí ń tẹnubodò yìí lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀sun ẹni tó jẹ́ gbajúgbajà lára àwọn tí wọ́n wà nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà bàbá ni wọ́n ò bàbá Fádàhùn sí wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ohun ó balẹ̀ bí ó sì ṣe bíbí lọ́kàn gbogbo àwọn tí wọ́n gbọ́ọ̀rọ̀ hún kí ni bàbá sọ wọ́n ní ètò ìdìbò tí ń bọ̀ ní ọjọ́ Sátidé yìí àwọn gbọ́ pé àtàwọn gbọ́ pé olóyè lẹ́kàn sọ ní bó wọ́n ṣe sọ.
1: Ẹ ṣé ibi tó yẹ ká ti bá kinní kan tẹ bá bá kinní kan bẹ́ẹ̀ máa dùn níbi ọjọ́ wọ́n ní pé kò sí nǹkan tó lè ṣe àgbà táwọn ẹ̀ bá polórí
0: ẹ̀
1: tó bá ṣẹlẹ̀ pé a bá polórí ìgbàgbà lórí ẹ̀gbà
0: a
1: máa bá nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀
0: ẹ lọ gba fiscal orí Henry ni ẹ sì fi dé
1: ìyẹn ti wà ní yòrò tán bàbá kọ́kọ́ sọ̀rọ̀ wípé wọ́n ń ṣekú pa àwọn ọmọ ẹgbẹ́ àwọn irọ́ ni o òótọ́ ni o ìyẹn ò ṣe fún ọ̀rọ̀ ta fẹ́ sọ níbí ṣùgbọ́n ká tiẹ̀ wá gbà wípé òótọ́ ni ṣé nǹkan tó rọ̀ kan nìyẹn ló jáde lẹ́nu bàbá bàbá ní pé àwọn kan dé fìlà àwọ̀ ẹgbẹ́ òṣèlú kan wọ́n ti dárúkọ ẹ̀ wọ́n dáńdé fìlà àkọ́ọ̀dù fìlà yẹ́lò ṣé yẹn gidi ló ń wọ yẹ́lò pé fìlà yẹ́lò fi fà pé jaundice ni èdè ló fi ń sọ yorùbá ni ṣùgbọ́n lọ́díẹ̀ díẹ̀ èdè ìjẹsà ló fi ń gbé
0: gbogbo
1: àwọn tálẹ̀ mi gbọ́ ó ní jaundice
0: èdè ló wà ní
1: ó ní jaundice ni yẹ́lò fi fà lẹ́ẹ̀rankọ ló ń pààyàn ẹranko ló ń di yẹ́lò ẹranko ló ń pààyàn
0: èmi náà gbọ́rọ̀ ẹranko
1: bẹ́ẹ̀ ni ló wá ní pé láti àkókò yìí lọ
0: òun
1: sọ ni pé ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù tán wá ti mú láti ọjọ́ tó ń sọ ní títí lọ́jọ́ ìdìbò ó ní pé pa ni.
0: Wọ́n sọ bẹ́ẹ̀.
1: Wọ́n sọ bẹ́ẹ̀.
0: Kábíyèsí. Ìgbèmí gbọ́ wọn ní àwọn ní ìbò ni àwọn sọ̀rọ̀.
1: Abọ́rọ̀ pẹ̀lú jìnà.
0: Kábíyèsí
1: pọ̀. Nígbà tá a rí wọ́n wá pọ̀ wípé àgbàlagbàlá ti pè yín o. Kò yẹ kẹ́ sọ̀rọ̀ ju eléyìí o. Wọ́n lè gbá wọn dáadáa ni. Pé nǹkan táwọn ń sọ ni pé kí wọ́n fi ìbò pa awon akodu
0: abere si olohun
1: ngba toro tun lo si waju baba je wa ni pe ai ni
0: AI won fi ba won so ni abi
1: boya AI fi ba won tu
0: yo ba baba mo so won tu so
1: AI gbo yoruba je yin lo so AI lo wa tu yoruba tan so eyin o gbo yoruba ti
0: AI so jesa
1: o so jesa o mi so jesa
0: kai
1: ngba ton ba baba mu nkan le pe oro te so yi o da o baba ni nkan to n so ni pe ki won fi igbo pa won ṣùgbọ́n ọ̀rọ̀ tí mi fẹ́ fàyọ nínú ìyẹn ni pé ó ní wípé láti àkókò tí mo fi ń sọ̀rọ̀ yìí ò títí lọ́jọ́ ìbò pípa ní ká máa pa wọ́n ṣé wọ́n ń dìbò ṣáájú ọjọ́ ìdìbò
0: kàbíyèsí olódùmarè wọn mọ̀ pé àwọn kan mọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ́ dáadáa
1: àwọn kan mọ̀ sọ àwọn kan mọ̀ ọ̀gbọ́ wọ́n ti sọ tiwọn àwa ti gbọ́ nǹkan
0: kan nítorí èmi náà rí fọ́nrán ọ̀hún wípé bẹ́ẹ̀ bá ti rí wọn pípa ni ẹ máa pa wọ́n nígbà bàbá wa tún sọ sẹ́mọ̀ wípé ìgbà míì bẹ tó jẹ́ wípé èèyàn bá sọ nǹkan èèyàn lè sọ pé ìtumọ̀ tóun fún tóun rèé o bàbá ní ìbò ni kí wọ́n fi máa pa
1: wọ́n. Ọlọ́run wa ń sọ sẹ́ bàbá sọ̀rọ̀ ẹ ní ọjọ́ Tuesday ọjọ́ Ṣẹ́gun ṣé wọ́n ń dìbò lọ́jọ́ Ṣẹ́gun yẹn ṣé wọ́n ń dìbò ní ọjọ́ Àlàmísí ṣé dìbò àná ojú ẹ ti ṣe dìbò
0: àbíbò ẹmí
1: ìjẹwà mọ kankan kan
0: ìbò ẹmí
1: gbogbo ojú ti mo lórúkọ fún yìí pátápátá ní apáyàn nípínlẹ ọsùn gbogbo ìṣẹgun ni o ọjọrú ni o Àlàmísí ni o ẹtì ni o wọn pààyàn ní gbogbo ọjọ mẹrin yẹn bàbá ti sọ tiẹ sọkúsọ ọrọ gbáà ni àwọn tó yẹ kó gbọ kó dẹ fèsì yà á máa gbọ kankan lẹnu wọn.
0: Ìbéèrè tí mo fẹ́ bèèrè náà nu o torí pé irú ọ̀rọ̀ báyìí ò gbọdọ̀ jábọ́lẹ̀ nílùú tó lófin.
1: Ó kéré tán
0: ẹyọ
1: igun èèyàn mẹ́ta
0: ẹyọ
1: tó yẹ kó gbégbèsè lórí ọ̀rọ̀ yẹn tá a dẹ̀ gbọ́ kankan látẹnu wọn. Igun kìíní Nigerian Senate torí current member senate ó wà ní senate lọ́wọ́lọ́wọ́ báyìí senator ní lọ́wọ́lọ́wọ́. Ó yẹ kan parí síta bí ó ṣojú afọ́rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ burúkú ni.
0: Kàbíyèsí olódùmarè.
1: Igun kejì Ministry of Justice. Ìyẹn Attorney General of Badalati ó yẹ kan gbèbèsè lórí ẹ̀. Nǹkan tí mìíràn ń sọ ni pé ọ̀rọ̀ yẹn ju pé ẹ lọ pa ẹnìkan lọ. Ó ju pé ẹ lọ pa èèyàn méjì lọ. Ẹ lọ pa ogunlọ́gọ̀ èrò. Torí Accord Party ló ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ní Ọ̀ṣun. Ǹjẹ́ ẹ̀yin ti ro bọ́ ṣe máa pọ̀ tó ń bẹ̀. Ó dẹ̀wà sọ pé gbogbo bọ́ ṣe pọ̀ tó yẹ pé tẹ́ bá ti ká wọn mọ́ pé pa ni. Mass killing náà bẹ̀rẹ̀ genocide ni. Ó lè dogun abẹ́lé sílẹ̀. Ṣùgbọ́n àgbọn kankan láti ẹnu Ministry of Justice in Nigeria. Igun kẹta ni presidency. As the president, you are the commander in chief, you are the chief security officer of the country.
0: Wọ́n náà sọ̀rọ̀.
1: Nǹkan tó bá lè dá ààbò tó lè dá àlàáfíà ìlú láàmú.
0: Ẹyọ.
1: Ààrẹ láti fi síbò sọ̀rọ̀ lásán. Gbègbèsè lójú ẹsẹ̀ ni. Bàbá èèyàn kó wà nílé lákòókò tá a fi ń sọ̀rọ̀ yẹn. Igun kẹrin tó yẹ kó sọ̀rọ̀. Tó lè yẹ kó gbègbèsè. Ààbò ọ̀rọ̀ la gbọ́. Wọ́n hàn gbègbèsè kankan. Ọlọ́pàá. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn ni.
0: Mo rò pé wọ́n ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ránṣẹ́
1: sí. Mo ń bọ̀ sẹ́. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn ní ọjọ́ Ṣẹ́gun. Pẹ̀lú ògo Ọlọ́run ká ní pé ọmọ ẹgbẹ́ Akọ́ọ̀dù àbí PDP àbí ADC àbí NDC ló sọ̀rọ̀ yẹn ni. Ọlọ́run mú ìgbé kò ní sùn lé ẹ̀ lọ́jọ́ yẹn. Ìjẹ́ mi kò sí iléeṣẹ́ káàgó mọ́kànlá lókè yìí tó bá ti pa ìrẹ́kẹrẹ̀kẹ́ ńkọ́. Wọ́n ní kí ẹ̀bà wà láàgó mọ́kànlá. Ààrẹ tó jọ àbá láàgó mọ́kànlá o.
0: Bàbá bí sí.
1: Ààrẹ tó jọ àbá láàgó méjìlá
0: o. Wọ́n bí sí wọ́n bí sí.
1: Aago kan àrí bàbá o. Aago méjì àrí bàbá o. Àrí bàbá àyàfi aago mẹ́ta ku ìṣẹ́jú márùn-ún. Ìṣẹ́jú márùn-ún. 2:05-3. 255 ni wọn tó rẹ tó jọ bàbá nígbà tí bàbá dé dé ibi tẹ ẹni tó yẹ pé kó dé ọgbẹ ni bọ síbí ẹni tó bá yẹ sọ ẹni tó fẹ ta ló géètì ẹ nìyẹn yẹsà ẹ káàbọ sà yẹsà yẹsà wọn sì ń kí bàbá ni ẹni tó rẹ bá jẹ sẹnitọ ó dẹwà nínú ẹgbẹ òṣèlú kan nínú ìwé tèmi àwọn ìdíbí tó ṣe ń kẹ bàbá tó ṣe ń gẹ bàbá nìyẹn bàbá wọlé wakati meji o mi baba ti bota ti baya o ti pada sile
0: kai
1: ati baya re gbon kankan kan mo emi le se olopa
0: oro nku be
1: e wa je ka wa gbe se gbe akowe ijoba imile osun ti ile se olopa ta se nkan ti won se fun mara la gbo pe ile se olopa ti yabo ile baba yi lai be lai so lai se lai ro inje ki lo sele won la nko wa tuli ewo ni ba ton tuli won la ba 4.8 million nkan ti yen ja mo oye mi
0: apiese
1: won la ba pvc meji ninu odidi ile o omo egbon omo ore omo aburo ara ojulumo do wa nbe awon to nse nbe wa nbe o awon to nbele kankan wa nbe o to nile wa nbe o ele pvc meji nbe
0: se pvc meji o ko enikan lo ni
1: ya mi lenu ya mi lenu se en to ni so fun pe on ji pvc o PVC meji ni odidi ile kan te ba wole temi ba PVC te ba be gan ju mewa le
0: hmm
1: ki wa la nso
0: ka bese nja ti eso
1: te ba bi si ti yawo mi te fi ma si
0: du ara le
1: se ko ju mewa
0: le tara
1: ki wa la nso pelu boye je pe ninu iwe temi won ri oro gidi kan ka so be niyan lese o o ma so ron ojo kan ni ogba
0: hmm
1: ngba ta ri wo po na to file ni role ojo keji e wa gbe accord de ron on the secretary of state government SSG e wa gbe yan se gbe en ta ba ibi ta ba ti mu won pe pa ni ejo ta le ye ko sun ogba nu awon meji ta le ko ti dele ejo nu awon meji right se wa ri boju se mi ti wa nbe
0: oloye le kan san ni
1: baba
0: mo fe bere bere kan tori pe ni abala bi ka fi se ni part A as you do opo le ni fere fe ka won yan ba wa da se ka to wa lo se part B ni ipinle osun lowo ta n soro yi gomina to si wa loroye omo egbe oselu accord ni bayi ba se n soro
1: ikatanpako
0: baba si n soro nipa ipinle en to ni ase ju ta le pe ni baba ipinle oni gomina
1: mene
0: ṣùgbọ́n èmi kíyèsí nǹkan kan ní ìpínlẹ̀ ọ̀ṣun
1: tẹ́nìkan bá ju gómìnà lọ ààrẹ ni
0: ààrẹ ni mo kíyèsí nǹkan kan ní ìpínlẹ̀ ọ̀ṣun wípé kódà nínú ìsọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò tá a wà yìí ìfẹ́ rí bíi pé òun ni olórí pátápátá torí wípé ará wọn kan ní ìpínlẹ̀ ọ̀ṣun bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wùwà sí gómìnà wọ́n dàbí wípé bóyá nǹkan kan ń bẹ ní ìsàlẹ̀ odò gómìnà gan ò fẹ́ẹ̀ lè ní agbára bó ti tó àti bó ṣe yẹ so yẹ kú rí bẹ́ẹ̀.
1: kò yẹ kú rí bẹ́ẹ̀ gómìnà fúnra ẹ̀ ló so àgbàdo mọ́dì torí nínú ìwòye tèmi òṣèlú gómìnà òkun tó ó ṣe fúnlù o nínú ìwé tẹ̀mí nínú pé wọ́n ń gbé nǹkan kalẹ̀ wọ́n ń sàn nǹkan kalẹ̀ fún ìpínlẹ̀ ọ̀ṣun gbogbo àwọn tó ti jẹ kò sẹ́ tó súnmọ́ ó ṣe mí ló ṣe tán o
0: ó gbìyànjú
1: ó gbìyànjú ju àwọn tó kù lọ tààràtàrà
0: àbèṣe
1: ara kan tí ìlú dẹ̀ ṣe fẹ́ràn ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n nígbà tí òṣèlú ti ń rí bí eléyìí àwọn ọjà kan wà tó jẹ́ pé ọ̀kan náà ti ń jà kó tó ti bẹ́ẹ̀ súnmọ́ tán gbogbo ẹrù tó ń pa láti jọ yìí òun sọ fún tinubu o òun yẹ kó mọ pé tòun lòun tiẹ lòun ṣe o pé kí tinubu náà kó má ṣe bákanbákan o pé tinubu lòun sọpọtì o nǹkan ò lè wọ́ọ̀kì bẹ́yẹn ṣàfipáti tiẹ̀ sílẹ̀ ibi tó ti máa wà sure of 100% loyalty a wá dúró tì wọ tọ́pọ̀ ò lè fẹ́ lọ́la nígbà tí ẹ̀kọ́ òṣojú mú fún tán rọ́bẹ̀sì ránṣẹ́ àrokò náà sí ààrẹ àìsọ̀rọ̀ san láti ilẹ̀ fúnra rẹ̀ ó ti fàyè gba àwọn àgbààgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ alátakò níbẹ̀ yẹn láti ṣe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan àti pé àwọn yẹn náà bá kí n tó lágbára ó pọ̀ láti àbújá.
0: bàbá ní àwò náà tẹ́lẹ̀ olóyè lẹ́kàn sán
1: ni
0: nígbà tọrọ ẹgbẹ́ pdp dàrú ibẹ̀ gan ló fẹ́ lọ.
1: ibẹ̀ gangan ló fẹ́ lọ àwọn ará ẹgbẹ́ gan ló kọ́ ṣẹ́bi ibi tó nǹkan ti wo nǹkan láti ilẹ̀ ló nǹkan ti kó okù. Mo sọ fún òṣèlú yóò jiná tó gómìnà ló ń fẹ́ wá sí pátì kan wọ́n dẹ̀ kọ́ ṣe pé kí ìsìn yẹn lágbára nìyẹn òṣèlú yóò jiná rárá. Iléeṣẹ́ ọlọ́pàá náà dẹ̀ ṣe tán lè ṣe wọ́n ṣiṣẹ́ dáadáa won ti sise daada
0: won sise daada
1: sise daada gidi na ye
0: bi e se
1: mi o ti ri omo egbe oselu APC kan bayi to wa lati mo nipele osun sugba akodu ti so pe o kere tan 40 awon yi ti o sori re nu olowa lo sogbo e tan ba woyan si daada abuja lo wa ko fe lo da abuja
0: bi e se lodu mare
1: kini e ti wa fa ye gba awon bi oselu kan lati se nkan tan ba fe se won lo fa ti baba kan fi so pe pa ni o ojo keji ko si nkan leyin pe o lo si le se lopa ko pada ojo keji gangan elumi ti soro wi pe to ba ti ni dibo fun enikan o nipele osun yi o ma fe so koja gota waju ile e ma fe kan koja gota waju ile e to ro lewu fun e be to ba ka si lekun ile bo jade lasun mebo fe wa dibo kan to ba ti ri ko fara mo lo fa ta awon kan fi je ta fi besin ni mu e buruku buruku pe ti e ba ti dibo fun wa kini kan bye bye lo ma se le so mo si be gbo
0: ah mo ah
1: lo fa to birin kan fi jade sita to pe ika e o to ba mu wa lati wa fi dibo ni ojo dibo to ba ti dibo fun egbe wa o ika yan ba e lole gige la ma ge si bi to tin dibo
0: bi se lojo mare
1: eni e de wa le ele ni ba ko sin kan ma to sele o gba won ti mo so ni bayi won fi edo lori orunro oju ko sile won ni opolopo accord party members ati aspirant yo ati member lasan o ti won kan follow won gi e kan arin oru bayi na lo sile sitting chairman o chairman council lowo lowo chairman council lowo lowo won dele bayi won de re boglari laarin oru yen na de gbe lo lai jale lai payan accord party lo ko ye ki a ma se joba bi ni ṣugbọn mo se so demola funra re lo sile ko fota lati le ba to ma fe ma fi tile kun yen o ti pe tori ba emi gbadu akuri ko yo le ni mi da ko ti afita inec ba tun tan ba afita ba tun bo ka le yin tan yin tan ti ka tan ni unity o tan ba se yen ori a ko yo le ni ṣugbọn injo mi a ti mo wi pe awon igbese kan wa te je pe won o kin gbe ndi oselu pe to ba gbe militeyin ogbele na
0: ni iwoye teyin se ro pe aseyori o daju fun Adeleke losun loni
1: omo osun ni mi mo de ti ba awon eyan soro kakiri ipele osun mo gba ti mo ba soro mi o re yo enikan bayi to lohun ni dibo
0: awon eyan fe loye
1: anise emi o ri eyo enikan dundun bayi to ni laye ti de won la bawo
0: se ba ran awon fonran na tawon eyan ju sori
1: abebe bere
0: to eh e ja si oju opo le fun awon ara ile ni abala ta de yi idibo ipinle osun ka to wa mo wo pe bo ni sawon eyan tin dibo se be ni ipinle osun e ba kan na idibo ipinle osun o nlo lowo lowo ba se nsoro yi ki le yin ro pe yo sele ni ipinle osun ni ipinle osun awon ta ti gbo ki idibo to de oju kile yin fi wo lawon ita menu ba bawo ni awon kan yi se le se ijamba fun idibo odun 2027 number wa re o 0916-893-1000 0916-893-1000 number keji re 0915-333-4893 number keta 0911-3-Mary-893 hello ẹ mọ̀ káàrọ̀ sá o ẹ kú ojúmọ́ sá hello
2: àbá yìí ló wà pẹ̀lú wa o
0: àmì ẹlọ́run o
2: ní alákọ̀ọ́kọ́ ní mọ̀ bóyá ẹran tí ẹgbẹ́ ọlọ́wọ̀ nípínlẹ̀
0: ọ̀ṣun
2: wọ́n gbéṣẹ́ kan fún àwọn àjọ aládàáni kan pé kan tẹ báwọn lọ káàkiri ìpínlẹ ọṣun lọwọlọwọ yìí èrò aráàlú káwọn fẹ mọ aláàlú máa ti tiẹ tó bá dọjọ òdìbò gan bí ìyàlẹgbà tí àjọ máa gbé àbọdé ẹgbẹ ọlọwọ lọ àbọ iṣẹ tẹgbẹ fún ariwo
0: Olóyè lẹ́kan sọ ní
1: bàbá
0: ìdìbò ọ̀sùn sẹ́yìn rò wípé àwọn èèyàn ní dìbò síbẹ̀.
1: Ẹ ṣeun atọ́kùn kò nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ ni ṣùgbọ́n a lè sọ pé kò ní ṣẹlẹ̀. Ẹnu òkúlu la wà yìí láti wo fọ́nrán láti wo móhùnmáwòrán yín lẹ́ẹ̀kan táwọn kan parí wọ́n ti gbéwódé o ni wọ́n ti ń pín ó darí ó di hau hau.
0: Wọ́n ti gbówó dé.
1: Wọ́n ti gbèdé wo núra. Wọ́n kéde àwọn tí wo nú ọ̀rà ni bọ́yẹn sọ gẹlẹ́ ni.
0: A ti rí náà wọ́n fi hàn wá.
2: Ẹ máa káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá o.
2: Ẹ máa kú ètò.
0: Ọlọ́run ní tò ó.
2: Kéde àpọ́sù.
0: Olóyè Akintilé ọmọ
2: nìyí. Mo kiri kiri kiri kiri kiri kiri.
0: Ṣé o lọ́sọ̀sùn ni?
2: Mo ṣe ń gbé látọ̀ tó ń ṣe ni o. Olóyè sọ ni ló mú mi dání bí olóyè sọ ni ṣe ń dé
0: ọ̀la
2: dọ́ọ̀bà aná ti ní kí èmi máa bọ̀ lé
0: kẹ́tẹ̀kẹ́tẹ̀ bálámù mi gbogbo lórí ètò kẹ́tẹ̀kẹ́tẹ̀ bálámù mi gbogbo yín kó
2: sí. Ẹ káàárọ̀ sà mo tún ní akú wíkẹ́ sà
0: ẹkúṣẹ́
2: ẹkú ètò ṣe rí ká bá ṣe bá ṣe ń ṣe èmi rò pé a lè bọ̀ sójú ẹ̀ o agbára ti pọ̀ ju agbára ti pọ̀ jù ṣe tí a bá ṣe bó ṣe yẹ ká ṣe òótọ́ ṣe rí ọ̀rọ̀ òdìbò wa èmi ò mọ̀ bóyá àwọn tí à ń bá sọ̀rọ̀ lójoojúmọ́ bóyá wọn ò gbọ́ ni bóyá ìṣẹ́ ló dẹ̀ mú wọn ni kò yé mi mo rò pé bí àkọ́dọ̀gbọ́ ṣe ń sọ láti bẹ̀rẹ̀ pé ẹ má gba owó dìbò ẹ má gbowó dìbò ẹ má gbowó dìbò bóyá ìṣẹ́ ló jẹ́ kó máa gbọ́ bóyá kò yé wọn ni o I can't understand owó tẹ máa gbà ó pẹ́ ju àríwọ̀ ẹ̀rí ẹ̀ lè ná lọ́sẹ̀ kan àti wọ́n tún máa padà sí ìyá 44 years
3: wa ta fi gba emi lo gbogbo ni nkan mi ta a se o ya registration yen o ti to olore san ni because I don't understand ta se so awon kan na si gba owo lati dibo yen kilo de olo an sanu wa lori bede yi o sari kokan te mi kan ma be kan ko bo se to ati bo se ye to ba ti se bo se ta ati bo se ye eh to ba se ti ati ba ri 4 years right won to ba se 4 years at the end of the session won pe kini wa teno wa lo nlo yen telo mi ba de be ma je ka complain o e ko eto ko ni ba jo lo wa se ti le
0: to eh ti wa la nlo se ti gbo ba won loye le
1: kan Nigeria ni to si fa ya kan
0: hello
4: apostle
0: to Mr. Gbelahun
4: je apa
0: eyin omo osun
4: ekun se ta ibadan le mi o omo ajuru ko mi ni o mo ma boli mi
0: to to awo omo osun la won ti wa
4: o ki mo mo ti fuke do sun dada mo lo sun ola iya gugu e be nkan se mi fe so ni pe ijoba ta wa yi o ko mi lo mi nu gugu won ni odi 32 city na ko lo osun o di 32 city no kulo sosun awon ton nisin yazun ki mo wonu se ti fe sese ki mo fe ko nu se ta won si se gan na ati bo je se joba e du e ki la go kin mo mo ma so se inu awon to se joba lowo yo ki le le kon pa won se ko se se oselu ni abon se se joba e ma kan ti joba e o di dipule e gbe ti o di 32 city ẹran gbàbùkọ́ra ń bùkún ẹṣẹlẹ àrí 32 cp o orí 32 cp ẹ kú lọ́ọ̀bì kan àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn tó bá tọjọ́ iwájú táwọn bá kúrò kí làwọn olóṣèlú àwọn tó bá jẹ́ òṣèlú táwọn náà bá ti èèyàn lọ́jọ́ iwájú kí làwọn náà fẹ́ practice nígbà táwọn ṣe example báyìí.
0: Tọ́ ẹ ṣeun Mr. Gbọ́láhun ẹ̀yin gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà mọ̀ ti tẹ̀ka gómìnà dé ni wọ́n tẹ̀ sójú ẹ̀ abi gomina le digbo fun ebe mi sa
1: o se se
0: hello
2: hello
0: yes sir
2: ola na tulo to wole
0: e seun sir
2: ke ba shakese bi ijoba bola meri tinubu e kan ti po denu won e kan ti po ni o se tin won e kan ti po bi ni gbogbo abala ta kile je ki
0: hello
2: ti lo sa ko ba e ga kankan ni Nigeria are so fun pe o ma tele o pia ti lana to ba fe se itako to le alori won fe ke a gbe wo o fi ati lana to to o la ri e so fun sugbon awon bola net ni bu ti ri pe ati ti tu sa awon ne de alowo gbogbo e lo wa da e tekete o to be gbe ti o to bu se be to bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìbò tó ń bọ̀ january ẹ̀rú ba tinubu ìbò tìpínlẹ̀ rẹ̀ gẹ́gẹ́gán sọfẹ́ jọ́ndìlọ́ lọ́ba yìí tí ò bá fi lọ mú yẹ́sì igun ọ̀dọ́ rẹ̀ mo ti sọ pé wọ́n máa lulẹ̀ òun gan lulẹ̀ ni màá dé tó bọ̀.
0: Tọ́ ẹ ṣeun gan sa ká tún tó mọ gbépè olóyè lẹ́kàn sán ni mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin tẹ́ ń pè wá ẹ fún wa lásìkò díẹ̀ síná ká sáré mẹ́nu ba èyí náà ò torí pé kẹ́ni lórílẹ̀‐èdè nàìjíríà àwọn nǹkan ń bẹ tó jẹ́ wípé ẹ dákun a nílò láti ṣe àyípadà sí báàbá ní mọ tẹ̀síwájú láti mọ pariwo bá a ṣe ń pariwo yìí borí ò bá ní mọ tawá bó ṣe ń tawá kí bàtọ̀ ó mọ tawá lẹ́sẹ̀ bí ṣe ń tawá yìí ò a nílò láti ṣe àyípadà sí àwọn nkankan àtàwọn nkankan níjẹjọṣẹ ìgbàgbé ohun tí a mẹ́nuba nípa bá a ṣe ń ṣòwò orílẹ̀-èdè yìí lọ́nà èyí tó ń gbà mú orí ta àwọn tó lowó ẹ̀ ń bèrè páwọn wo ló lowó àwa la ní ẹ̀tọ́ wa ni ọlọ́run ló sì fún a torí pé gbogbo ohun tí wọ́n ń sọ dowó yìí àtọmọdé àtàgbà àtẹntí wọn tí ìbí oyún inú àtẹyítì tí ẹ tí ìdóyún inú gan tó ṣe pé ilẹ̀ yìí orile de ye oni olohun ti to mo ninu iseda ona ni pinbe tawon kan si wa nse ni basu basu ti won lo fanfani ara ti won se bara e na won tun mu wa ti won gan le alowo yi pelu epe epe gbona ah oloye le kan so ni
1: aba
0: e ba ngbenu si mike
1: e seun oro kan je yo ni nkan bi osu melo kan seyin lati enu World Bank ni banki agbaye
0: okay
1: won ni owo ti Nigeria n pa ijoba won natan
0: ijoba won natan
1: ni ijoba papo
0: won natan fun wa
1: be
0: okay
1: on so yen ijoba ni ro na pa pe ko ri be okay ko si wala enu ose ta wa yi
0: eyin o
1: ijeta bi jerin ni ijoba orilede America number 2 jade won ni pe awon se ayewo fun ijoba Nigeria ni odun 2025 ati 2026 ta ba yi pe Nigeria o we ko yan kan kan lori ilana akoyawo
0: won we yan kan kan
1: lori ilana akoyawo
0: eyan ni pe won dan kankan bo kankan
1: bene
0: fun won Nigeria
1: nigba ti ijoba ma soro le oro yen
0: ayo
1: won ni kede ma wo bi ki se dudu ibi lo ti se le be o won ni ti se general statement won ni pe ro ni
0: won deny
1: won deny
0: ka
1: that enu sunday dare oni ko to so ni be it is not a general statement
0: eh america le soro ko won ni ori be
1: to ba ri be won ni ko ri be ori be na se ni ko ri be
0: o na mo so
1: koko bayi ni pe awa gangan wa joko emi gege bi eni kan mo wa joko mo joko ti ilana ba se npin ba se npa ba se npin tan pe ni revenue and expenditure owo to ba wole si FAC ni Federation Accounts Allocation Committee o ye ki won pin ni ilana tan ti la kale laarin federal government state government ati local government ni mo tin soro yen ti pe sugba awon yo ti gbo daada awon ma so yi pe federal government fun state lowo federal government o fun state lowo
0: eh
1: ipin ti state ni state lo gba
0: ipin ti state
1: ki se pe federal government ji lojo kan to ya ya gomina wa gbo
0: ha
1: ipin ti e mo ti ma so ti gba laye yen ti ma mo ti ma se ti pe ti pe ka fi tawon to
0: ke se pe federal government in se state lori
1: wa se Father Christmas ka fi se ti awon ti won ta moto ni broadcast stand to wa ye nigba te gbe moto di esanwo lodo custom abi be ko FRS ma gbe wo lori transaction te nse ti iru nkan be yen ba wa de letan moto ibadan ti lo moto sugbe FRS federal government loni federal government ti gba owo yen loruko awon state government custom ti gba owo yen loruko awon state government won wa lo nse alabuja fun mi temi bo se gele ni yen ki se bo won se won lore hotel te ba lo lodo yin vat ibe won bi lo re ma sha ibolowo ti wa percentage
0: abies se owo won na won lo pada
1: da e wo awon ipinle ti won tin ri epo gba Nigeria
0: eyo
1: gbogbo won lo wa ni top 6 awon tun pawo Nigeria
0: o lowo won fi njura
1: mo lo se gaju gbogbo yen lo ba yen san gbowo re kereke joyo state lo oyo state ti ti local government ba san ni 8 local government ba san dem gbowo joyo lo
0: ki lo de ti won se mo pin dogba dogba
1: won pin dogba dogba to de ko tun ka ru ku gbe awon ko ma so pe awon ibe to lepo won se ibe joju ko se kereke awon gomina won kan buso lori yen federal government le bi ti e o ṣùgbọ́n àwọn gómìnà wọn ni kí wọ́n ṣe kí ni
0: ibi
1: kí wọ́n bù so nínú 13 mo kò fẹ́ jẹ́ léyìn fẹ́sọ̀ lè yàbàrá ni nínú òfin tó de wọ́n ṣe ń wà ìpó nàìjíríà 13% derivation fund wà ìtumọ̀ ẹ̀bẹ̀ ni pé
0: ta ní ìdìbò
1: àǹbọ̀ ni
0: àǹbọ̀ ti dé o bàbá ń tẹ̀ka lọ́wọ́ báyìí tọ̀ ẹnìkan níbo làwá sí wọn àwọn pàwà lọ́sọ̀gbọ̀ ni lọ́sọ̀gbọ̀ ẹ̀mí
1: bí mo ṣe ń sọ lọ 13%
0: wọ́n mọ̀ tó ta 10% fún wọn
1: kìí máa ṣeré
0: ah
1: 13% derivation fund yẹn ibi tí wọ́n kọ́ sí nínú ìwé òfin ìjẹ́ ibi tó yẹ ká máa ná sí lórí pẹ̀lú ìlànà òfin ibi tí wọ́n ti ń wa epo gangan luwa bi kan ma na si e wa lo so ti nwa epo ni cross ni river state e lo so ti nwa epo ni river state delta state bayelsa state e mo bi iya buruku nje awon la bi
0: a pese lojumare
1: 13% ni won
0: ni bi oro aje wa
1: ni ofin so wi pe ibi tan tin wa yen gangan ni kan ma ko si o kan ma na si sugar state capital ti ma ri ati oyemi ati yin kawa pada sori ba se nse owo ni nigeria to wo ba de ti fa kede pe owo ti de o ide gbenbe e to ni pe bo se de yen e sa gbogbo e lo didi te ba fe fowo pamo wala ti ni gege bi ipinle ti ipinle ti mi abi apapo ti ba fe fowo pamo wala ti ni yen e to ni bo se de lo didi yen e
0: won sa be
1: e wa ka ma si lati January 1, 2024 fa ki kede wi pe awon pa 2 trillion and 68 billion naira yen ni bi 2.06 8 trillion naira owo ti won pa nigba ti won ma pin owo won pin 1.149
0: eh
1: bene oku 919 billion. Only the cost of collection, transfer and savings. Transfer losibo, savings losibo, 919 billion naira. In February, 2.326 wole. Mosha, 1.152. Oku, 1.176 trillion. E ba do mi to
0: agboye
1: 1.176 trillion loku la be bi to sokuku
0: e lomi tin gbo wa won amọ bo se nwole o won amọ wi pe toro kobo ta won na nbe nbe o ise te n lo se un awon owo ti an yo lori yin lori pe n call won jawo en wo moto owo epo ibe won tin ri owo un o ke mo ro pe n fo wa latorun o
1: oya fun osu keta 2024 won kede pe awon pa 1.867 trillion. Won pe 1 trillion 123 trillion. 123 billion. Ye 1.123 trillion. Owo to seku fun March yen je 744 billion. Ni April 2.192 trillion ni wole. Won pe 1.208 trillion. Ye ni pe 984 billion. Seku
0: ti se awon owo keke.
1: Ni May 2.190 trillion wole 1.140 trillion la pin oku 1.050 trillion yen bi trillion kan ati 50 billion fun May ni yen fun June 2.224 mo so yo 2.48 trillion wole 1.354 trillion la pin oku 1.129 trillion ni July 2.613 trillion wole apin 1.358 trillion oku 1.258 trillion 1. Ni July o 2.613 trillion wole apin 1.358 trillion o seku 1.258 trillion ni July
0: awon eyan tin kole
1: ni August about 2.278 trillion won pe 1.203 trillion oku 1.075 trillion yen be trillion ka 75 billion ni September odun yen na 2024 2 trillion 258 billion naira won pe 1 trillion 298 billion naira oku 960 billion ni October 2 trillion 668 billion naira wole won pe 1 trillion 411 oku 1 trillion 277 billion naira ni November 3 trillion 143 trillion billion owo to wole yen be 3.143 trillion won pe 1 trillion 727 billion oku 1 trillion 416 billion. Iyen ni November. ni December 2024 yen naa won pa ola won pa 2 trillion 310 billion naira won pin 1 trillion 424 billion oku 886 billion tamo wa fi pa won ni January 2025 ola won pa 2 trillion 641 trillion billion naira won pin 1 trillion 703 billion oku 938 billion it is well ni February of 2025 2 trillion 344 billion won pin 1 trillion 678 billion oku 666 billion 666 well it is crazy den yen
0: also wonu also won
1: February 2025 March 2025 won about 2 trillion 411 billion won pin 1 trillion 578 billion oku 833 billion ni April 2025 won about 2 trillion 848 billion naira won pin 1 trillion 681 billion oku 803 billion ni May 2025 2 trillion 942 billion won pin 1 trillion 659 se ngbo mi o o se ku 1 trillion 283 billion naira ni June 20 ele lo lagbara o ni agbara po June 2025 ijoba pa 4 trillion 232 billion naira won pin 1 trillion 818 billion oku 2.414 trillion
0: ka
1: olo July 2025 ola won pa 3 trillion 837 billion won pin 2 trillion 81 billion 2.001 billion iyen ni pe 1 trillion 836 billion ni August odun yen na 2025 won la won pa 3 trillion 635 billion naira won pin 2.225 trillion oku 1.4 iyen ni pe 1 trillion 410 billion ni September odun yen na won la won pa 3 trillion 54 billion iyen ni pe 3.054 trillion won pin 2 trillion 103 billion oku 951 billion ni October 2025
0: ayo
1: won pa 2 trillion and 94 billion won pin 1.376 trillion iyen ni boku 718 billion ni November won la won pa 2.343 trillion won pin 1 trillion 928 billion naira oku 415 billion naira ni December won pin 2.585 trillion iyen ni pe 2.585 trillion won pin 1 trillion 969 billion oku 616 billion ka bo si January odun yi won pa won la won pa 2.590 trillion iyen ni pe trillion meji o le 590 billion won pin 1.969 trillion oku 630 billion ni February won la won pa 2.230 trillion won pin 1.894 trillion oku 336 billion ni March won pa won la won pa 2.364 trillion won pin 2.036 trillion oku 328 ni April won la won pa 3.184 trillion won pin 2.378 trillion iyen ni pe oku 927 ni May won pa 3.395 trillion won la won pa 3.395 trillion won pin 2.3 trillion gidigi 2.300 trillion oku 1 trillion 95 billion naira ni June iyen in fact won se kan won ti pe wo ti July won la won pa 4.5 trillion iyen 4.501 trillion won de pin 2.551 trillion owo ku 1 trillion 950 billion. Gbogbo alaye ti mo ti se yi
0: eyin o
1: gbogbo wo yen ja si 81.626 trillion lati January 1, 2024 bo June 2026
0: ni awo wo ta mo bi to wo
1: to wole ton lo wole
0: okay
1: se won lo wole de ba wa wo kini kan ti won pe ni cost of collection the custom ba pa o ba pa ayo 4% lo ye NUPRC gbogbo won NRM kilokwe NRS na 105 so ni je NRS sin we on beginning the cost of collection kini kan sele ni February odun ti mi ti fe so we ṣùgbọ́n ká ti ẹgbà pé kìíní yẹn ṣì wà nbẹ̀ tẹ́ bá yọ 4% 81.62 trillion owó tó yẹ kó ó jẹ́ 3.265 trillion ìyẹn ni gbogbo owó tó yẹ kí wọ́n yọ tó wọ́n máa yọ owó at all ṣé ń gbọ́ mi hàn
0: àgbọ́yé
1: tẹ́ bá wá gbà pé wọ́n yọ yẹn lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí ó ra pátápátá owó sì kú 28 trillion 359 billion naira tí wọ́n sọ ibi tó wà 28 trillion láti January 1, 2024
0: mọ̀ bí tó wà
1: mí ní bílíọ̀nù 28 trillion mí ń bọ̀ lórí ẹ̀
0: 28
1: trillion
0: trillion
1: 359 billion èmi gbàgbọ́ wípé wọ́n bá wa tọ́jú ẹ̀ ni
0: tí bo
1: kan sọ àkáǹtì tó wà
0: ẹjú o
1: èmi ìjọba dáadáa la ní ìjọba wa ò lè jalè ìjọba wa ìjalè wọn ìfẹ́ wọ bàbá dáadáa la
0: rẹwà
1: 28.3 trillion
0: ṣé ń bọ́ mi sọ 28 lẹ́mọ̀ pé olóyè lẹ́kàn sán ní ẹjú o kìí ṣe mílíọ̀nù o kìí ṣe bílíọ̀nù o tírílíọ̀nù.
1: Bẹ́ẹ̀ni sà èmi ò sọ pé wọ́n jí èmi nígbàgbọ́ pé wọ́n jí ààrẹ wa ò lè jalè nǹkan tẹ́mi kàn fẹ́ mọ̀ ni pé ọwọ́ ta lowó yẹn wà àkáǹtì wo ló wà ṣọwọ́ CBN ló wà ni àbọ̀wọ̀ accountant general àbí minister of finance àbí ṣe ministry of finance kọ́kọ́ sọ bíbí báyìí ló wà káde mọ̀ kan kọ́kọ́ wá balẹ̀ tó bá dẹ̀ ṣẹlẹ̀ náà wípé àwa la ṣàlàyé dáadáa ni bóyá orí wa ò pé tó kán wá sọ fún wa pé ọ̀gbẹ́ni ìsọkúsọ ló ṣe o ṣe ṣírò ẹ dáadáa o báyìí lówó jẹ́ ibi tó wó dẹ́gbà
0: lọ. Gbogbo ọmọ nàìjíríà ọ̀rọ̀ rèé o ṣé bá ṣe máa bá lọ nàìjíríà náà rèé tẹ́wà máa fún wa lówó 2000 máa gbé àwọn èèyàn rèé 28 trillion plus kìí ṣe mílíọ̀nù kìí ṣe bílíọ̀nù o. Hello.
5: Apostle.
0: Baba.
5: Wọ́n bá wa dé ìnagbára.
0: Baba.
5: Ibi tán bá wa dé ìnagbára.
0: Kai.
5: Ó dàbí kí n sáfù Nàìjíríà.
0: 28 trillion
5: O ibi tán bá wa dé ìnagbára. Ẹjọ́ náà, ọdún ìsọ ni.
1: Baba.
5: Elúgọ náà subsidy gba subsidy for subsidy.
1: Ọdún tí wọ́n ṣe subsidy kan in Nigeria, that was 2022. Gbogbo owó tá a ná láti January wọ December was 4.39 trillion
5: Ṣẹ̀rí ìṣẹ́lẹ̀ kí máa yí ṣọ́bùsìtà fún wa, ọ̀kọ́ máa gba táàkì mọ́. Kò ní máa gba méjèèjì papọ̀. Òun ló ṣọ́bùsìtì kúrò. Ó tún gba táàkì sórí wọn. Bá a ṣe pọn yín sọ̀rọ̀ yìí, wọ́n gba táàkì sórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ìṣẹ́lẹ̀ kó dá ṣọ́bùsìtì padà fún wa. Kò ní máa gba méjèèjì papọ̀.
1: Ẹ tí sọ owó tó ń yá sá o.
0: Mr. Gbọ́láwọ̀ mọ̀ nǹkan tí wọ́n sọ
1: mọ́. Àbá ti ń kálò lójú ẹsẹ̀. Àbá ilẹ̀ kálò lójú tẹ́tẹ̀lẹ̀ àbá ti ń kálò lójú ẹsẹ̀.
0: Ọ̀rọ̀ owó òtútù gan mẹ́mí gan olóyè lẹ́kan sán ni.
1: Mo ṣe sọ sẹ́
0: 28 trillion
1: transparency lèmi fẹ́ ibo lowó yẹn wà. Kí tí wá sọ̀rọ̀ kan fún yín owó tó bá wọ FARC kò sí fún ẹ̀ka ìjọba kan. Ṣé gbogbo àwọn gómìnà ti wà lẹ́gbẹ́ kan báyìí? Ṣùgbọ́n kókò níbi ẹ̀ka ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ló lówó yẹn. So ọ̀rọ̀ pé ẹnìkan ṣèwù ẹ̀ bó transfer ẹ̀ lórúkọ ẹnìkan yẹn kò
0: yọ. Ọmọ
1: ọba tíjọ wà ní ẹgbẹ́.
0: Hello.
6: Ẹ̀ka àlọ́ ta ẹ̀kú iṣẹ́ o.
0: Ẹ yẹ sùn à.
6: Ìbọn ìdè ni látọ̀jọ́.
0: Ẹ mọ̀ ṣé mọ̀mọ́.
6: Ṣé ìbọn ṣe ń ka owó mi lè jẹ mọ́ nǹkan tó lè tí mo lè tọ̀. Torí wípé àwọn olóṣèlú yìí àwọn ibi tó ń kó wa lọ. Nínú àwa tá ń gbọ́ gan tá a jókòó sílé tá a ń gbọ́ ìgbà tí mi bá máa sọ̀rọ̀ wá ní state government ká máa blame ẹ̀jẹ̀ fún gbogbo owó yìí báyìí sáwọn ibi tó wọlé sí ti bẹ́ẹ̀sì ní kọ́ lọ́run ṣe nàìjíríà dáadáa tó já wa padà sí rí jọ́nà tó bá jẹ́ pé wọ́n padà sí rí jọ́nà séètì kankan ìbálìtù wọ́n máa sẹ́ǹdẹ̀ ìsókè sí federal tó wà á mọbi tá a lọ àwọn olóṣèlú yìí owó tó ń gbà ti pọ̀ jù ẹ má já sanra wa kí a rí nípa ìbò ọ̀sun àgbà mi wípé kó gun má ṣẹlẹ̀ ó dẹ̀ bẹ́ bàbá tinubu kan jọ kan fi ọ̀sun sílẹ̀ kan jẹ́ kan dìbò fún ẹni tó bá wù wọ́n gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́sùn yẹn torí wípé àwọn tó ń pọ̀ sí wàhálà yẹn wọ́n gbẹ́kẹ̀lé federal òun ni wàhálà yẹn ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀sun nìkan ni state tó wà nàìjíríà ni ẹ wo gbogbo 32 governors wọ́n kọ̀ kọ́ọ̀tù APC kí lẹ tó ń fẹ́ ẹ́ ọlọ́run á ṣàánú fún wa ikú iṣẹ́.
0: Ẹ ṣeun ma. Hello.
7: Ẹ kú iṣẹ́ ìlú ṣàkóso.
0: Yes sir, Mr. Ìjòwú.
7: Ẹ jẹ́ kó rìn àmọ́ ṣé kò pẹ́ nǹkan tó dé rí sà.
0: Ẹ ṣeun o.
7: Ọlọ́run máa ṣàgbá rẹ̀.
0: Àmì ọlọ́run.
7: Mo kí ni mo lọ́nà ìwé sọ.
1: Àgbà ọ̀yọ́ ká wá sà.
7: Ìṣe ni ìṣọ́lẹ̀ mi wọ́n.
0: Àmì ọlọ́run.
7: Ṣé a rí gbogbo ẹ̀ ẹ̀kọ́ àtúntò ọ̀tàrọ̀? Kò sí ẹni tí ò mọ ọ̀tọ́ àkùsì. Èrè tó fò làwọn tó kù sọ jáde. Ṣé mo mọ̀ ní sẹ́yìn? Nítorí wa ló máa ṣẹ. Ìdílé ọ̀pọ̀tọ̀ náà ló máa ṣẹ. Tìtúmọ̀bù ò bá lọ gbá ọ̀sán àti wọlé president kò yí jìyà.
0: Ìṣe
7: jẹ́ nìyẹn.
0: Ẹ ṣeun o. Òtútù mú mi olóyè lẹ́kan sán ni. 28 trillion tí wọ́n bá dá sí Nàìjíríà. Kí ni yóò ṣẹlẹ̀?
1: A lọ fáfá. Tẹ́ẹ̀nà bó ṣe yẹ kẹ́ ṣe ná o.
0: Ayé ọmọ Nàìjíríà ò
1: dá. Nàìjíríà yàtọ̀. Kí ìṣe bẹ́ẹ̀ fi 30 billion ṣe kìlómítà kan o. Tẹ́ẹ̀nà bó ṣe yẹ kẹ́ ṣe ná iṣẹ́ yàtọ̀ lójú ẹsẹ̀.
0: Ẹ já wa tiẹ̀ sí ilé ìka tó mọ̀ lọlé. Ayọ̀ sọ́bsidì. A gbé táàkì lè ra wa lórí sópè wa Nàìjíríà.
1: Kì í ṣe kò sí nǹkan tó ṣe ń béèrè inú ẹ kò pé wa.
0: Kò pé wa
1: sam. Ẹnìkan pariwo káàkiri ó bẹ̀rẹ̀ ní ọ̀gá àgbà ilé iṣẹ́ ìjọba kan 13 billion tax. Ó ń sọ̀rọ̀ kan wípé ká ní ọjọ́ sọ́bsidì ni pé Nàìjíríà máa san 53 trillion lónìí. Oyè òṣèlú òye nínú òye tèmi là káyé ẹ̀kú tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ òṣèlú àti bọ́sẹ̀ ń ṣèjọba. Ó lanu abẹ́rẹ́ sọ̀rọ̀ nígbà kan ní wípé òun sọ fáwọn ìjọba ń sìn pé kán rí pé nǹkan tó wọ́n máa pa owó náà máa náwó lé lórí. Ìyẹn ni pé ọ̀rọ̀ health care ẹ pati, ọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ education ẹ pati.
0: Kò sówó ń bẹ̀.
1: Ọ̀rọ̀ tiẹ̀ nìyẹn. Alákọ̀ọ́kọ́ mo mọ̀ mo fẹ́ sọ sí ìṣùdó mo fẹ́ kó tiẹ̀ bá ń gbọ́ báyìí táwọn tó mọ̀ bá ń gbọ́ kán sọ báwo ló ṣe

ọ̀kan lára àwọn bàbá mi tó tún jẹ́ olólùfẹ́ ìkànnì tá a wà yìí. Wọ́n tún ṣe oríire ńlá nínú ọ̀sẹ̀ yìí. Tí wọ́n fi ìlú Èkó tí wọ́n fi ṣe ibùgbé. Pastor Alaba Masud. Wọ́n jẹ́ bàbá mi dáadáa tó fẹ́ràn ìkànnì gan láti ìlú Èkó tí wọn ò lè má gbọ́. Bàbá wa fẹ́ ṣe ìdúpẹ́ ọjọ́ ìbí wọn ní ìparí oṣù tá a wà yìí, Sunday tó gbẹ̀yìn oṣù tá a wà yìí. Wọ́n tún fẹ́ ṣe ìdúpẹ́ pé wọ́n gba fún pastor ní ìjọ Rìdíìmù. Onímẹ́ta ni àmọ́ ẹ jẹ́ kí n tọ́jú ẹ̀. Ní ìlú Èkó ní Lekki Island. Mo kí bàbá ẹ kú oríire o. Ipò àwọn ipò tó jù bá ń lọ lẹ́tùn gbà kọ́dún ìtún tó parí. Bí wọ́n ní ká bọ́lá fún ẹni tó láyẹ̀. Bí mo ṣe máa ń bọ́lá fún gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì tá a wà yìí. Gbogbo wa náà lájọ máa soríire lájọ máa ga sí. Mo sì tún fẹ̀yìn kí gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ọ̀sọ́jọ́ òbí yín ní ọ̀sẹ̀ yìí. Ìmọ̀ pé àwọn ọmọ August náà wọ́n pọ̀ tó bá. Happy birthday to you. Fún ìwọ tó wá ní kankan tó fẹ́ máa pè mí sí tàbí o fẹ́ ṣe ìpolówó ọjà rẹ lórí ètò yìí. Àbó fẹ́ jí ká máa dárúkọ ilé iṣẹ́ rẹ lórí ètò tá a wà yìí. Ibi tó wà ní tó ń ṣe nílé iṣẹ́ rẹ, àwọn promo tó ń ṣe, àwọn àǹfààní tó fẹ́ jí káwọn èèyàn máa jẹ nínú ilé iṣẹ́ rẹ. Tàbí wọ gangan fẹ́ máa kọ́ àwọn ènìyàn láwọn iṣẹ́ rẹ láti jẹ́ káwọn èèyàn tún nímọ̀ sí. Torí wọ́n ní ìmọ̀ òpin láyé yìí. Tó wá fẹ́ jí ká máa bọ̀ dárúkọ iléeṣẹ́ rẹ lórí ètò yìí. Torí tò tá bá ti pè ní ojú ọjà. Kí ló dé tà ní fìgbà ẹ̀yìn ará ọjà ẹ̀yìn bàbá lọ́jà láti jẹ́ káwọn èèyàn mọ tẹ́ ń tà. Tàbí wọ̀rọ̀ lọ́jà rẹ̀ ló ń ṣe fúnra rẹ̀. Online delivery ó ń tà nù lé. Tò fẹ́ jẹ́ káwọn èèyàn mọ péjì rẹ̀. O lè kàn sí mi lórí ẹ̀rọ ọ̀bá rẹ̀ ní sọ̀rọ̀ mi 08104231643 lẹ́ẹ̀kan sí 08104231643 tí o bá fẹ́ ṣe ìkéde àti ìpolówó ọjà rẹ̀ àbí o fẹ́ jẹ́ ká dákọ̀ rẹ fún tọjọ́ òbí rẹ ni o fẹ́ jẹ́ ká kì ọ́ á kì ọ́. Ṣé rí tí mo fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn ká tún jọ fi bomi ọgbọ́n mu láàárọ̀ tòní. Torí wọ́n sọ wípé kájọ mọ́ bomi ọgbọ́n níbi tọ́gbọ́n bá ti wà ní. Tàbí ìwọ tó jẹ́ pé o tún fẹ́ nú nǹkan kan tó fẹ́ jẹ́ káwọn èèyàn tún mọ̀ nípa ọ̀rọ̀ ọjà tó fẹ́ ṣàlàyé fún mi, wọ́n náà lè pè lórí ẹ̀rọ ọ̀bá rẹ ní sọ̀rọ̀. Bó o níwọ gan ṣe gbẹ̀rí oko òwò rẹ tó jẹ́ pé bóyá ó rọrùn ni àbó tọ́ọ̀fù. Tò fẹ́ jí káwọn èèyàn tiẹ̀ fi kẹ́kọ̀ọ́ pé àárọ̀ kò wò bó ṣe rí rèé o. Ìwọ náà lè gba ojú òpópónà kó o fi pè mí. Ṣé rí nítorí ìjọba àkókò wa ohun tí mo fẹ́ jí ká mẹ́nubà láàárọ̀ tí mo fẹ́ jí ká fi sọgbọ́n ká fi wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n báyìí òun la fi máa sọgbọ́n tí ó mú kí rìn àjò ọjà wa tí ó mú rọrùn tí ò ní jẹ́ pé ó wù mí o. Mo dẹ̀ fẹ́ ṣe okòwò báyìí àmọ́ bá lè wa o ní ò gbà láti jẹ́ kí n ṣe okòwò. Sórí ẹni tí nǹkan yìí ṣẹlẹ̀ sí ó padà yin Ọlọ́run ni o. Nípa pé kí ni nípa ọgbọ́n rẹ̀ tó lò láti lè ṣe okòwò tó rọra ṣe yìí. Ṣẹ́rí ẹ̀jẹ̀ mùbá ẹ̀ ní ṣókí. Ṣẹ́rí arábìnrin ìgbà tí ó fẹ́ ṣe ìgbéyàwó ó fẹ́ràn okòwò púpọ̀ gan dáadáa. Àmọ́ ìgbà tó ṣe ìgbéyàwó tán baálé rẹ̀ ní bó full wife tán máa ń sọ láyè sí ní full wife ó ní mo fi ọmọ ṣiṣẹ́ mọ́ ṣe nǹkan kan o. Olóhùn ti gbọ́ òun sì ní ó fẹ́ràn iṣẹ́ àjẹjà okòwò bísínẹ́sì ó fẹ́ràn rẹ̀ dáadáa.
o ba nfo mi lo ke se pe ba baba o se n to ye kan se o gbogbo ojuse to ye ki baba se patapata o ni baba n se gege bi okunrin to fi mo wo nje to fi mo ru ile iwe omo gbogbo e patapata o ni baba ma n se ojuse re sugbon gege bi obinrin to feran oko owo daada lati se o wa wo kini ko hun se o ro sotun o ro sosi o wo pe ibise wo ni kin gbe o joko o pa edo funu re o pe papo wa pe o wa so le kini igba to duru a ba le mi mo feran oko wo pupo se ru ko we na tin ba sin se nisin koni ki mo toju awon mo koni ki mo moju to le koni ki ma se gbogbo to ye kin se oko fariga oni o dara dara o mi fe wahala fun o mi fe je ko ma se kini kan oko wo ilo na nje nbe ere ilo ni nkan kan ko sa da se oni ah ese o mo ti gbo o tun fi ile o tun to bi ose kan osu meji o sa ran so were were were were were were were o n baba le wa so sori bo ti le wo kori suru ati pele putu oniyan ma fin ba won ba le wa lo na fi ma ba won soro to ba fe si oko wo kan tabi ikeji to ni fe si dada giri giri ko o te ni fe si oko wo nda oko wo te ni fe si te fe se suru oniyan fi ma ba won ba le wa soro seri arabirin won so o so ekini ekeji oda ogba to dojo kan bale oda lo bere amomo lo bere nta ma se ni waju le baba ba won yo sobu won ba won se oko wo olohun feran ise onje won feran ise onje tita eni ya ba won ba ra se kulubo si sobu won were were were were were were were were were ah oko wo yi awon eyan ma npe won ra won pe won ra ba le gan lo nbo pa oko wo ti iya alagbaja ma si o ma se daada o ma se daada se ri nkan kan wa to wa je pe mo fe ji ke dimu nipa pe iwo obirin to te je pe eni oko wo kan te fe se te wa ro pe ba le wa ko fe ji ka se ni ohun wa npa ba le wa na ni o wo mi kin se eko nla kan benu tarabirin se o awon nkan kan wa to je pe awon anfani to le ma ri gba mo ni ase bi arabirin yin se nse oko re tan se tawon yan patronize e tan se dada ah ba le wa ti wa n ro pe ah oko wo ti iyawo mi yi nse o ma nse dada o ma nse dada baba na ba da bi ogbon o ba raja olokan baba so ri ogbon gangan ni mo fe je ko dimo o je ki mo pe sori awon okunrin ta n wo ya won baba wa ta n wo yi oni owo ti o ba se pa bayi ina ba gbe oni baba fi se o ibise wo wa ni baba gbe ase baba na ti wo arabirin pe oko oyawo mi o nse dada o nse dada baba wa ra ile sibikan o ba arabirin iko gege bi ibi ti o ti mo taja ko je ko mo o kan wa o ti ko bi o won ti ko bi odun kan odun meji won wa sese mu iyawo won mo lo sibe igba tan mu debe o ya iyawo lenu pe ah ah ba le wa e emi le ko le yi fun tan se ri nti mo fe je ke fayo lori eto yi gangan laaro yi se ri lati ara oko yen arabirin o di eni to ni le onje to merin ti marun se ri awon baba wa won ma wo bi obirin se sipa lati se pe to ba bere nkan yi se se pe a obirin to a tarabirin ba bere oko wi ko ni gbo temi mo in to polopo okunrin ma nronu
abi ko ni mo eni ma eyin iya wa awon iya wo ni mo wole loju ojo itori eni mi fi je ki iya wo mi kan sise ko ri be o iwo lo wa fi pele putu lo fi baba lele wa so iwo na e ba n gbo oro yen wo ki arabirin o ko wa mo si oko wo loni bo lo si fe ni le onje to merin to marun to je pe ogun rere in lo tun fi le fun awon omo se ri gbogbo nkan ti aba fe se nile aye yi gege bi okunrin gege bi okunrin e mo je ki ada si agidi fun awon baale wa awon baale wa na won ni ran lowo kan tan fe se fun wa sugbon nipa bi awon arobirin odi oni iwa awon pe ati iya lagbaja ba ti si shop tan ko ni moju tele ko ni gbo ti temi ko te ni raaye fun mi rara o ko ri be iwo lo wa lewa eyin lewa fi pele putu le fi ba won so a ba le wa o bayi bayi bayi bayi ko ni je pe eyin te eyin obirin iyawo le eyin odo langba langba te se se nbo ko wa ni je pe a oko wo yi o ni emi na fe se o ti n ba fi lalaye amo ba le wa o ni o gba lati je ki n se eyin le wa arabirin o de ni to ni ile ise oko wo merin marun full life wife on lo ko pe o sugbon nipa oro to ba oko so oko lo tun je oluran lowo fun lati je ki ile ise na se daada sherin to wa tobi ji ninu oro yi ni pe igba ti oko wa dagba tan oko wa lo bi ise mo ise oko boy toko fi ran iyawo e lowo ibe na ti jo nje loni tan to fi ran awon omo to je pe en to loko wo marun ile onje nla nla bi marun mefa ki lo tun ku ki arabirin ko wa mo ro pe oko we ti ba le mi ti ni mo soko wo jare je mi na je full life wife bo lo kiki won si fe kan se ri ti okiki okunrin mi ti o ba kan laye latara iyawo re ni ti o bi kiki obirin mi ti o ba kan laye latara oko re ni e je ki a fi owo sowo po ka fi owo wo owo won lo ni owo fi mo bayi e mo gbagbe ero ba re ni soro ti mo pe fun yin fun wo to ba ni kede abi ipolowo oja to fe ji ka mo daruko le ise re e le pe si mi lori awon ero ba ni soro ti mo pe yin siun isola adekunle loruko temi mi fi yin sinu ibanuje lagbara olohun mi ni bayin ninu ibanuje ni ose to nbo e se o oniyan se olobe se gbugbo eyin te ba wa ropo te n popo mo ki olowo button mi Mr. Henry baba yelo e se ire o ati ayo.

kásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Tinubu ti pè fún ètò ìdìbò alálàáfíà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ó pàṣẹ fún àwọn àjọ aláàbò láti rí àrídájú ètò ààbò tó péye. Tinubu tó fi mọ́ àjọ Yúróòpù náà ti ń dojúkọ ẹjọ́ lórí ọ̀rọ̀ àwọn ìwé ẹ̀rí sí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè yìí. Ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń ṣe ìpinnu tọdún 2026 Adeleke ó dìbò tirẹ̀ níbùdó ètò ìdìbò. Ààrẹ ìlú South Korea ló ti ń pè fún àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú ìlú North Korea láti fòpin sí ogun. Nínú ìròyìn eré ìdárayá, Madugu tọrọ àforíjì lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti Falcons tí wọ́n pàdánù ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yan àjọ NFF wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìwádìí. Ní báyìí, ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ké pe àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan àjọ INEC àti àwọn àjọ aláàbò gbogbo láti rí dájú wípé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó lọ bó ti tọ́ àti bó ti yẹ. Ètò ìdìbò ọ̀hún tó wáyé lónìí 15 October 2026 pẹ̀lú àwọn olùdíje dupò gómìnà 15 níye. Lára àwọn láti rí gómìnà tó sì wà ní ìjọba ẹni tí í ṣe Adémọlá Adeleke látinú ẹgbẹ́ òṣèlú alátànpàkò Accord, Munirudeen Bọ́lá Oyèbánjí látinú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC tó fi mọ́ Najim Salam látinú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ADC. Nínú àtẹ̀jáde oníròyìn látọ̀dọ̀ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn ẹni tí í ṣe Báyọ̀ Nánúgà, níbẹ̀ ńlá rẹ̀ ti rọ àjọ tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò láti ṣe ètò ìdìbò náà lọ́nà tó bófin mu nínú òtítọ́ pẹ̀lú àkóyawọ̀. Ààrẹ tún pàṣẹ fún àwọn ọ̀gá àgbà ọlọ́pàá. Tó fi mọ́ àwọn olórí aláàbò gbogbo eléyìí tí wọ́n ti tú jáde síta fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò náà láti pèsè ètò ààbò eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ tó sì péye láwọn ibùdó ìdìbò tó fi mọ́ wípé kí wọ́n dènà mọ́ ìgbìyànjú yòówù eléyìí tó bá fẹ́ yọ jáde láti ṣe ìdíwọ́ fún ètò ìdìbò ọ̀hún. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí àti olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ADC ẹni tí í ṣe Atiku Abubakar òun ló ti wọ ààrẹ Bọ́lá Tinubu lọ síwájú ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ eléyìí tó fìdí kalẹ̀ sílùú Abuja láti pè fún wíwọ́gilé àti dídènà mọ́ ààrẹ láti mọ́ bá díje nínú ètò ìdìbò ààrẹ lọ́dún 2027 lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú àgbélẹ̀rọ ayédèrú ìwé ẹ̀rí ìsìnrúùlú. Agbẹjọ́rò tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ADC ìyàn Kalu Ago òun ló fi ìwé ẹ̀sùn náà ránṣẹ́ tako Tinubu sí àjọ Yúróòpù ní Brussels ìlú Belgium lórí ẹ̀sùn ṣíṣe àfihàn àgbélẹ̀rọ ìwé ẹ̀rí fún àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lánàá òde yìí pẹ̀lú bí Atiku bó ṣe farahàn níwájú ilé ẹjọ́ nílùú Abuja lórí ẹjọ́ eléyìí tó pè lòdì sí Tinubu, ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò yan INEC pẹ̀lú ìtọ́kasí abala òfin 17 èyí tó sọ̀rọ̀ nípa bí ènìyàn kò ṣe lè dángájíá láti dìbò tàbí dupò ààrẹ bó bá fi lè ṣàfihàn ìwé ẹ̀rí ayédèrú fún àwọn àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí. Atiku àti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ ADC ọ̀nà tí wọ́n sì pẹ̀tán sí ń béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ wípé kí wọ́n ṣe ìpinnu lórí bóyá kí wọ́n wọ́gilé dídángájíá Tinubu nínú ètò ìdìbò ààrẹ lọ́dún 2027 lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ayédèrú ìwé ẹ̀rí ìsìnrúùlú. Olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú alátànpàkò Accord tó tún jẹ́ gómìnà tó wà nípò lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tí í ṣe Adémọlá Adeleke òun ló ti dìbò tirẹ̀ nínú ètò ìdìbò gómìnà eléyìí ti ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke dìbò rẹ̀ ní agbolé Abogunde ní apá àríwá ìjọba ìbílẹ̀ Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ó ní ìròyìn gbé pé àwọn òṣìṣẹ́ àjọ aláàbò tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún ni wọ́n ti kówó àwọn tètè
gunle sibi awon agbangan eleto odibo na to fi mo awon osise ajo olomire to nri si oro eto odibo ni tibutoro ilesa bi eto odibo ohun bo ti se bere loni ni ipinle osun ninu iroyin mire won ninu iroyin mire ewe foran kan tin kaakiri lori aye lujara eleyi to safihan awon iko alaabo to da ibere bo omo ile asofin ipinle osun kan tin soju ekun eleto odibo irewole ati isokan eni ti se Abiola Ibrahim ninu ile aladani re nilu Ikire asofin ohun o ni iroyin gbe wipe won ri pelu ogun logun awon ero to fe dibo nile re nigba ti awon olopa kan si fun ibere ati iforowanilenuwo nipa bawon eyan ohun ti pejo sibe lojo odibo Ibrahim wa safin oro lori bawon eniyan na bi won ti se wa nibe lati dibo ninu eto odibo gomina ti n lo lowo ni ipinle Osun eniyan marun ton ti afurasi kan ni won ti jade laye leyin isele ipaniyan ile to waye nilo Michigan bawon olopa se bere ise iwadi ore kiniwin lori isele na gege bi akojopo iroyin ti se fi lede awon olopa ni iroyin gbe pe won fesi si isele yinbon eleyi to waye nile kan to wa ni Mizoki nitosi Detroit lana ode yi awon oko alaabo won wa kefin okutu are eniyan meta nile pelu awon miran ile ti won pe won farapa gidi ti won se gbe won digbadigba lo ile iwosan afurasi ninu osele na oni won pe ni eni odun mokandinlogoji Chad Hickman iroyin gbe wipe o sa asala fun awon agbofinro ki won to debi ti isele na ti sele ni akoko ti won wa nwa kaakiri ko to de wipe won pada ri oku eni kerin won kefin re ni ile miran to nti bon ti fi kilo lede fun awon ara ilu wipe Hickman o nko ohun ijagun oloro kaakiri o si lewu iroyin gbe wipe awon olopa won pada ri oko Hickman nitosi ori omi kan to pe ni Whitlock to nti okutu ara re ati ti okutu ara elomiran ewe awon alase pe awon sin sise iwadi lori isele ohun o be won ro awon ara ilu na lati yera ni agbegbe ohun titi ti awon fi pare ise iwadi won ajo ton ri si oro isele ajalu ati la lori nilu Indonesia ni won ti foro lede lori awon eniyan 14 to ti jade laye leyin ti isele ile mimi alagbara sose nilu India nilu Indonesia ni kutukutu ni ajo ohun toka si bi awon eniyan miran bi won se farapa pelu ikilo wipe onko ohun ko ti je onka ni pato nitori wipe akitiyan ise dola o si n te owo waju awon eko alaabo na ni won sise lati ri daju wipe awon dola awon eniyan eleyi to baha si abe awoko awon ile ohun be ajo ton ri si isele ajalu ohun won ti wa gba awon ara ilu lamoran ati niyanju lati farabalẹ ki won si yera kuro ni awon agbegbe to ba sunmo to si ibi ti omi wa are ilu South Korea Lee Jae-myung lo ti daba ajo soro pelu are ilu North Korea lati fopin si ogun ojo pipe arin won bi Pyongyang bo se mu ajosepo won jinle se pelu orilede Russia ilu Korea mejeje ohun ni won ti wa ninu ogun laarin ara won lati nitori irogbodiyan odun 1950 si 1953 eyi to ni se pelu ikolu ilu North Korea to pada pari pelu igbese ejogun omi yato si adehun alalaafia eleyi to ye li wa soro lori aba na nibi eto ayeye kan tan fi n sami ayejo igbominira ati itusile Korea lowo Japan lakoko idari amunisin lodun 1910 si 1945 aba ile ohun on lo waye bi ilu North Korea bi won se ntako igbese ikoni ati igbaraja awon omo ologun eleyi ti won mo se lododun to tun bo lona laarin orilede America ati tawon omo ologun ilu South Korea pelu ikilo ti won se wipe awon yo gbe igbese alagbara lori e ninu iroyin ere idaraya olori akoni mo gba iko egbe agbabolu agba oje lobirin ti Super Falcons Justin Madugu on lo ti toro aforijin lowo awon mo orilede Nigeria o si tun gba ojuse re lori bi iko won ti se kuna lati peregede fun idije fi eye agbaye tajo FIFA to je tawon obirin todun 2027 ajo elere bolu alafesegba Nigeria na awon na se eto awon igbimo onise iwadi lati bere iwadi lori ohun to sokunfa isele ohun ire ti orilede Nigeria lo dopin ni ojobo
Eyin ti won pa danu ti won se fidire mi sowo iko South Africa ninu ami ayo meji si okan nibi idije tawon obirin ti fi eye le adulawo Wafcon to waye nilu Casablanca ni Morocco pelu bi iko egbe agbobolu Falcons bi won ti se koko padanu ninu ami ayo kan si odo tele koju iko Cameroon ninu idije to sumo ti ase kagba iko egbe agbobolu South Africa won ni won lewaju pelu bi Tembi Kiklatan ati Reflo Jane bi won se mi awon ti Christy Uchebe to na si mi awon fun orilede Nigeria bi won ti wa fidire mi ohun lo tumo si wipe awon obirin Nigeria o padanu idije fi eye agbaye to je ti tawon obirin fun igba akoko lati inu odun 1991 Madugu lo ti wa dabi o ti debi asise na lori ato awon agbowo eyin ti nda bobo ile nigbati balogun iko igba agbabolu ohun Rashidat Ajibade o soro lori bi ijakule ati itiju na bi yo ti se je bi iwuri ati koriya fun awon iko won lati tayo soke koja odiwon ninu ere bolu alafesegba to je ti awon obirin lorilede Nigeria eyi lopin akojo peroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si Are Bola Tinubu ti kepe ajo lomira to nri si oro eto odibo lorilede yi ati awon ajo alaabo lati ri daju wipe eto odibo gomina ipinle Osun o lo ni iroworose ninu alafia ati ni gerege Igbakeji are tele ri ati oludije dupo are ninu egbe oselu olowo bowo ADC Atiku Abubakar in lo ti wo are Bola Tinubu lo siwaju ile ejo giga ti joba apapo ile to wa nilu Abuja nibe ti o tin pe wipe ki won wo gile are lati mo le kopa ninu eto odibo to ba di lodun 2027 pelu esun to ni se pelu sise agbelero iwe eri isin ruulu Oludije dupo gomina ninu egbe oselu alatanpako accord to tun je gomina to wa nipo lowo ni ipinle Osun Ademola Adeleke on lo ti dibo tire

lọ́wọ́ ní agboolé Abogunde, apá àríwá àjọba àbílẹ̀ Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ ìlú South Korea Lee Jae-myung ló ti dábàá àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú ìlú North Korea láti fòpin sí ogun ọlọ́jọ́ pípẹ́ àárín wọn bí Pyongyang ṣe ń mú àjọṣepọ̀ rẹ̀ jinlẹ̀ sí pẹ̀lú ìlú Russia. Nínú ìròyìn eré ìdárayá, olórí akọ́nimọ̀-ọ́n-gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti Super Falcons Justin Madukwu ló ti tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí ikọ̀ náà ti kùnà láti perégedé fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé tàwọn obìnrin ti àjọ FIFA tọdún 2027. Àjọ tó wá ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ṣètò ìdásílẹ̀ ìgbìmọ̀ oníṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ àtúntò àti kíkà ìròyìn náà ló wáyé látọwọ́ Oyè Ọlọ́run Adégòkè. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ẹ̀sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀, ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 09168932000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.

E kabo pada sori etun jaladun ton jade ni koni 189.3 FM West Radio ni kole joba jebe kole dave na o ya ko yeyin West Radio kokko soso na ni to je pe ikani 1b fufun ni wa awa to je wi pe Olorun didi o fi ade si wa lori oni ka ma joba gugu awon ile ise radio to ku ese pupo luwa adupe nibe ta ti wa kale ka sori eto ise ti bere na ni e ka mu ni pe ka mu lokukudu ka bere si ni ma sise wa lo na niyan ipele akoko yi lati ma lo sojo ja ta ti ma lo ran ta fe lo ta fe si gele ba si mo ko ja na lati ma ra wo nkan ta fe je ta fe lo fokan se oja na lati ma lo ra gugu e lo to orisirisi nkan to wa laarin oja yi ta ba ba lo la ma ra wale nta wa ba lo sojo ja ni ohun ta fe je ohun ta fe se ni le fa awon molebi wa nigba ta ti wa lo sojo ja ta ti de eh ki la lo ra gan loja nta lo ra loja po ara nta fe se loja atuwa ra nta fe fi toju ara wa bo loja gbogbo awo obirin le mo ki wa ku orire atuse ti ba wa bayi fun agu ara wa opolopo obirin lo nkoju isoro ti mo fe daruko ti mo fe soro ni pe lasale yi koda o je isoro to je pe o ko fe ma si obirin to nkoju e tabi ko ma ko pupo isoro yi ma nkoju awon obirin lopolopo igba tan ba ti fe bere nkan osu won nko si je gbododo fun gbogbo awo obirin eh yato sa awon yawa to ba ti wo menopause nikan ni won ye iru awon nkan bayi sile ti won ye le nitori pe kini ase olodumare ni fun wa fun awo obirin lati ma se eh okunrin o le se awa na la nse awa lolorun ni ka ma se fun die yi ete ti bele je ke gbo nkan ta fe so nipa eyi tori nkan to ma wulo fun gbogbo wa patapata ni a lo soke a lo sile a ri pe nkan to nse gbogbo awo obirin yi o ti kuro ni ohun ti a gbudo ma fi oju okere wo mo a gbudo se atuse ka toju ara wa tori pe kini ago to wa lara wa oju ohun ta n wo lo ohun ta awo obirin den produce o po gidi fun die je ka ma toju ile ise wa ka ma toju ago ara wa ni mo mean pe ka toju ile ise wa yen ka toju ara wa dada nitori pe kini awon nkan to n jade lara wa to je nkan ta n produce jade ko le ma jade ba se fe ati bo se da ko ma yo wa lenu ko ma ni wa lara kini awon nkan ta le lo fun obirin to je wi pe nkan osu en se sege sege o simple ko ni rara rara ohun to rorun lati ri ni to je pe a le ri janu compound wa a le ri jalegbele a le ri o wa kakiri kun se nkan to nira lati ri rara e je ka lo wa ewe lapalapa pupa ewe lapalapa pupa ita ba ti ko dele ton se ri gba kugba te ba ti fe gbe ewe kankan mu ti o ba ti se pe fe se e koko ko lo si kitchen ke fi iyo ke fi fo ewe na ke to bere si ni bere processing kankan lori e iyo ni ke koko fi fo ewe te ba si ri pe kin se ewe yi o ko kin se pe fe se je e fe gbo mu ni e koko fi iyo fo lati le dena awon kokoro ifojuri to ba wa lare ewe to ti bale lati le pa ka ma ma toju ori fifo ka tun ma ma wa ogun nurun kaakiri lẹ́yìn ìgbà tá bá ti fọ ewé wa pẹ̀lú iyọ̀ tán ìyẹn ewé lápalápa pupa yìí tá ti fọ́ tán ẹ jẹ́ ká já ewé ewúro ká já mọ́ ká fún un náà ká fi iyọ̀ ká fi fọ òun náà kò mọ́ dáadáa lẹ́yìn ìgbà tá ti ṣèyí tán ẹ jẹ́ ká kó òun àti ewé lápalápa pupa ká kó pọ̀ ẹ jẹ́ ká lọ sọ́jà ká a lè rà sí àdẹ̀lẹ̀ má rà sí tó bá wù wá ni tó bá wù wá a lè lọ ra ìwọ̀n pé kíní kan ní òbú òtòyọ̀ ṣùgbọ́n tó bá wù wá ni tí kò bá wù wá a lè fi yẹn sílẹ̀ ká má fi sí ẹ jẹ́ ká gbé ewé lápalápa àti ewé ewúro ká gbó papọ̀ tá bá ti wá gbó papọ̀ tán ẹ jẹ́ ká sẹ nínú asẹ tá fi ń sẹ omi kí gbogbo ìdọ̀tí ẹ̀ kó lè jáde lẹ́yìn tá bá ti sẹ tán ẹ jẹ́ ká rọ sínú ike tá fi ń rọ omi tá bá ti rọ síbẹ̀ tán ẹ jẹ́ ká gbé sí inú fíjì wa fún ìdáàbòbò tó péye tá bá ti jí láàárọ̀ tá àti ìjẹun rárá ẹ jẹ́ ká mu kọ́pù kan stillet cup kan tó bá ti jẹ alẹ́ tá sì jọun tán ẹ jẹ́ ká tún mu kọ́pù kan ẹ̀yin náà máa tó bá jẹ́ pẹ́ni tó jẹ́ pé kiní ti pẹ́ lára ẹ̀ gan ẹ rí pa máa rí wípé òun rí changes nínú kan bóyá ikùn fẹ́ máa lọ bóyá gbọ̀nsẹ̀ ló fẹ́ ṣe nǹkan tó mú ti ń ṣiṣẹ́ nìyẹn lóṣù náà ló máa rí nǹkan oṣù ẹ̀ dáadáa tó jẹ́ kò dẹ̀ ní ní lára kò ní yọ lẹ́nu kò dẹ̀ ní ṣe ṣégeṣège mọ́ nítorí wípé àpọ̀jù ìjẹkújẹ nǹkan dúdùn náà ló ń fa kí nǹkan oṣù kó máa ṣégeṣège lára obìnrin tó bá ti jẹ́dì bá ti pẹ́ jù lára obìnrin ló ń fa àrùn nǹkan oṣù tó ń ṣe ṣégeṣège ẹ jẹ́ ká dé mọ́ lábalábẹ́ yẹn níbẹ̀ yẹn láti máa
dide ni abala oju oja fun tose yi ka lo sinu abala to tun sun kan nitori pe kini asiko yi o sare lelelelele ari ojo ari musoloku e je ka kuro ninu abala ika mari lo sinu abala onje aladun ka lo ko wa lo nta tun gbe wa fun wa lasa leyin e je be ti mo ko to ba si ko loro oro onje ko si nkan mi ti yoge tun face mo bi o se nkan ta nje yi ori e gangan lo tin sise lo tin wo wipe nkan ta nje yi ogudo je on pataki fun wa lawujo ta wa yi oya e je ka ma sun lo sinu abala onje aladun kere kere ka wole pelu baba wa King Sunny Ali.

Ekaabo pada sori eto onja ladu yi to njade ni kan ni West Radio 89.3 FM ikan ni ebi kan soso na ni ebi kan ni ape meji ebi ife ta fi so ile ise wa ta fi so ro ta fi gbe duro to je pe ile ise to je pe o wi pupo ni awo e gan o nfa ni mora fufun bayi ni wa ni ile ise West Radio okin ni wa ni bi bayi akoja iyekeye ni bayi ta ti wa kale si o abala onja ladu bayi ta ti sile kun ni dano wa gbogbo awon shipping yan ti ma se gbagbagba mora won abona nko o na ti ma lulu alujo awon pot wa nko awon na ti ma judi seke seke pe asiko ti to faran lati sise fun wa ni le dana wa nigba ta ti wa wole dana wa ton nko ko nse tutun mo fun wa lati gbo on ta tin so ta tin so ta tun so ta tun so ni awon nko ta ba ti je ko ni le dana wa e je ka ma de e ma je ka ma se aibikita si nko ta nfi sinu tori pe kini ohun to ba ti wonu ko ma jade mo oju wa dere ko tonu awon ise ti awon je nse lara agaga awon je ta fi mo to toju ton ba denu ton won ma nko ba awon eroja to nsara lore ti wa gangan won ma nko ba ni nibi te si jan ku te de mo pe si ma je ayan ti debe o eku ti kiss ton je yen o e se kori ti bale o e tu wa ji abi e ji lore bi npa yen tu wa gbo nje yen tu je se ri pe imototo to peye ko si lara onje te fe je yen e je ka ma toju ohun ta ba fe je atawon bi ta store onje wa si nick store wa ninu kitchen wa rice ni e wa wa e je ka da won ka da won sinu ke olomo ri to je iku era ayan e se kori abi nkankan to je kokoro ni debe awa to ba wa je pe a dano ati se obe ka to sun ati dano e je ka se obe wa lojo ka yo sibi ta fi se obe kuro ninu deri e ki deri ko le de da ninu e to ni di pe boya nkankan ba wonu e e se kori wonu e ayan ti e ti ko sinu e omo nile ti e ti ujabo si be e ma de gbagbe akoba pupo ni omo nile je ninu le kogudo jabo si onje ta fe je rara nitori majele totun laye yo si e je ka samoju to onje ta ba nje ni ti mo nsoro ni lori ti mo nsoro nipa e ni ti bata ba ti samoju to etan awa gangan na e je ka neat ka wa ni imo toto e kan na owo wa olo fe dana e kan na owo re soro soro ni idoti lokunu eyi o o de fe fi dana abi so se se ka dana ko wa ma kan ta fe se o wa ma kan e je ka se imo toto so nje ta ba nje ta ba fe se te ba de tin danu boya wa ta ntoju omo lowo ni awa abi amo ta se pon omo ta se ni so lojojo omo lowo te de fe danu e le pon omo yin e pon omo yin seyin e danu gbogbo awon onje omo e pack e dada eyin ga e pack ara yin gbogbo e ma ma se balabala a nto omo lowo ko ni ka darugbo a nto omo lowo ko ni ka sora wa di iya 80 ya 90 taba n tomo lowo e je ka tu si ma tun ra se ka ma tun ra se koko wa gan ma ni ah ah iyawo mi o ti ejo eni to ti bi mo ra ra se lo dabi pe mo sese ri fe e je ka ma re wa si loju oko wa lojojumo ka ma tun ra se ni ti mo so fun wa leyin gba ta ba ti sa won kan won yi tan ta ti mu instruction wa ta ti file ta ti sile patan oya e je ka bere sini lo sile dana wa kako awon nkan ta ko de loja ka tun won sile yebe yebe ka ma seto ba se fe dana asale yi ohun ti a gbe wa sita fun wa lasale yi ta fe ko wa o ni dodo kiri eyin omo Osun State mo ma kiyin eyin omo Okire mo ma kiyin pele ile yin ni mo ma wa mo ma kanlekun le yin se n wole eni n wole e se pupo dodo kire yi awon Osun State gangan ni won ko dun ni won like to je onje abalaye won ni onje abalaye won ni onje ti won ni fe si ni ipapanu to je pe won feran lati ma je lati ma ta lati ma fi sowo ti won de short ni die ni kila won ko ta ma wa fun dodo kire wa ta nsoro ni pe yin ohun akoko to je gbogi number 1 ingredient ta nilo fun dodo kire wa ohun ni ogede ogbagba ogede ogbagba ah
ta ba so soro nipa ogede agbagba o je ogede to je pe o dun didodo o dun seje o dun boje ogede to je pe ko sona te gbe ya si ti o duro sibe ko sibe sese tohun no duro pelu yin ko sona te fese pe fe fi je tohun go ti o ba lara mu se ri ogede agbagba yi ta ba ba ito je gidi e pade gege ba ti mo pe alunu ma le wa iyen ma nfufun iyen ogede agbagba yi la soro npe yi o eni to ba da ogede agbagba mo dada te ba ti ri ita ile ti ma mo pe ogede agbagba gidi lele tori nita epo e gan ma pon o ma yellow dada te ba wa ri to je fufun ni omo nu e ma je yi ita ko si bo se pon to yellow e oni deep to original green die die ma wa lare te ba wa loru yin a ma da bi pon rayan lenu fun die yi ta ba nwa ogede agbagba gidi yi to je to ma pon yellow yin to ma ni yellow nu on gangan original ogede agbagba ngba ta ba ti ra ogede agbagba itan e je kara alubosa sin e je kara ata sombo wa sin anilo ata sombo ni be dada sin iyo wa nko e je ko wa nle epo pupa wa nko e je ko wa nle ki wa la fe se ma la se fe lo ona o la fe fi se ogede agbagba ta nsoro ni pe yi te ba de Osun State iyen ni kiri gangan e ti ri awon to nta dodo kiri ni gbugbe egbegbe titi ise tawon di di fin soro aje ni ni ta wa fenu ta ran nko wa nile yi awa gangan le fi sowo nigba ta ba ko wa tan te de gbo ba se ko yin seri dodo kiri snacks tan soro npa yi ta ba se a le gbe si fridge awa de lati bi se o ebi pawade ah ati dana o ti e kokoro wa loju e kokoro mo gede e kokoro mu dodo kire wa ita ti se lojo sinu ora te gbe sinu fridge e kokoro je bi meta ke mo mi si koda ile ma dana mo ke se besun tori pe kini gbugbo awon kan to wa ne ta fi se ni eroja mi mama o mama jade sin lenu ah koni duju koni taju koda e ma jabo po lo le loroju ni igba ta ba ti ra ogede agbagba wa itan e je ka idaju pe to ti pon dada lara o to ti koda ko ti pon ko ti fe ma di oyin abeyin te lo gede ni le o ti pon o ti pon e ti won ko ti fe ba je ke danu e mo danu o wulo fun dodo kiri ogere to ba ti pon to ti pon dada to ti ro ohun lo dara ju fun dodo kiri tori awon oyin kan ma ma jade nu e to je pe eroja oyin gan o tun ma kun eroja ta fe fi se iloto lẹ́yìn ìgbà tí a bá ti wá ṣe gbogbo àwọn èròjà ìtàn ṣe rí àlùbọ́sà wà yìí àti atasọ̀ǹbọ wà yìí ṣọ̀ǹbọ gbígbẹ la máa lọ rà o kò ṣe ṣọ̀ǹbọ tútù a nílò nǹkan tútù rárá ṣe rí ṣọ̀ǹbọ gbígbẹ wà yìí àti àlùbọ́sà yìí ẹ jẹ́ ká kó sínú blenda ọlọ́wọ́ wa ẹ jẹ́ ká lọ gẹ́gẹ́ bá ti mọ̀ pé kò ní lọ́kúnná dáadáa ó máa dà pé ó ṣá ata fún wa ni ẹ jẹ́ ká lọ pẹ̀lú àlùbọ́sà wà yìí ká gbé sílẹ̀ ó yá ọ̀gẹ̀dẹ̀ wà yìí ta ti rà dé tó ti pọ́n tó ti fẹ́ máa rọ̀ yìí ẹ jẹ́ ká kó sínú abọ́ kan ọ̀nà tó rọrùn jùlọ ni mò ń ṣàlàyé fún wa yìí gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni wọ́n fi ń ṣe dodo kiri ṣùgbọ́n èmi ò fẹ́ wàhálà fún àwọn olólùfẹ́ mi nílé ẹ jẹ́ ká mú dodo ọ̀gẹ̀dẹ̀ wà yìí ká yá kúrò nínú epo ó ti máa rọ̀ gan ẹ jẹ́ ká kó sínú abọ́ tàbí àwa ta bá ní odo kékeré inú ilé odo kékeré tí wọ́n fi ń gun ata ni o ẹ jẹ́ ká kó sínú ẹ̀ àwa tá bá ní odo yìí ẹ jẹ́ ká kó sínú abọ́ tó jẹ́ bí abọ́ tó ṣe é gùn kan nú ẹ̀ lẹ́yìn tàbá ti kọ́ ọ̀gẹ̀dẹ̀ wà sínú ẹ̀ tẹ́jẹ́ ká forógùn sí ká gun kàtẹ́ dáadáa nínú abọ́ yìí lẹ́yìn tàbá ti tẹ̀tọ́ nínú abọ́ yìí tán ata wa tá a ti lọ yìí ni ata ṣọ̀ǹbọ gbígbẹ wa tá a ti lọ yìí tí kà fomi lọ yìí ẹ jẹ́ ká dà sínú dodo kiri wa ká mísì ẹ̀mọ́ lẹ́yìn tàbá ti mísì ẹ̀mọ́ tó ń kọ́ iyọ̀ ní ìwọ̀nba ẹ jẹ́ ká fi sìn ẹ jẹ́ ká fi síbi wa ká fi rò pọ̀ epo wa ó yẹ ẹ jẹ́ ká dà sí pọ́ọ̀tì wa lórí iná ẹ jẹ́ ká da epo èso rí iná ẹ má gba epo dodo kiri o ṣùgbọ́n tẹ bá ti dà sórí iná ẹ jẹ́ ó gbóná ní ìwọ̀nba ṣùgbọ́n ẹ má jò gbá o ẹ má jò funfun o ó kọ́ gbóná ní ìwọ̀nba tí ó ní jẹ́ pé bá ṣe depo sórí iná náà la bẹ̀rẹ̀ sí ni máa dín dodo kiri ẹ jẹ́ kó rà gbóná ní ìwọ̀nba
ẹni tó bá ti gbóná tán níwọ̀nba a nílò epo lọ́pọ̀lọpọ̀ bíi kọ́ọ̀pù epo mẹ́ta la máa nílò fún dodo kiri wa. Lẹ́yìn tó bá ti gbóná níwọ̀nba tán dodo kiri wa ta ti mix pẹ̀lú àwọn èròjẹ́ yìí ta ti mix pẹ̀lú ata ṣọ̀m̀bọ̀ yìí àti àlùbọ́sà ta ti lọ̀ ta ti mix ẹ̀ papọ̀ yìí àti iyọ̀ níwọ̀nba. Ó yá ẹ jẹ́ ká máa rọra ge bí gbàtà bá ń gé àkàrà sórí iná ẹ jẹ́ ká máa ge sínú epo yìí tá bá ti ge sínú epo ìtàn ẹ má kúrò ń bẹ o dodo kiri o kì í ṣe pẹ ẹ ń sì lọwọ mo wá ń lọ mo ń bọ mo fi sílẹ a máa jiná fún rẹ rárá o ẹ máa dúró stand by sí di ẹyìn. Lẹ́yìn tẹ bá ti wá ń din ẹ máa fi ṣíbi yín rò sọ́tún àti sósì lórí iná ẹ ti máa rí pé dodo kiri yìí ti ń change ojú àkọ́kọ́ ojú tá a mú wá àkọ́kọ́ mú gold jáde. Nígbà tó bá ti máa àwọ̀ gold jáde tán kò ì jiná o kò tí ì fọ́ọ̀mù ìtafẹ́ a sì máa rò lórí iná títí títí títí tí ta fi máa rí pé dodo kiri wa ó yí ojú padà sí black kì í ṣe kó jóná o oyin tó wà lára ọ̀gẹ̀dẹ̀ yìí ta bó tí mò ń sán pa ọ̀gẹ̀dẹ̀ tó bá rọ̀ yìí kó máa ní oyin oyin ti jáde lára ọ̀gẹ̀dẹ̀ yìí lórí iná ó ti darapọ̀ mọ́ epo epo yìí náà ti darapọ̀ mọ́ oyin àti ọ̀gẹ̀dẹ̀ yìí òun ni tẹ́ ń rí tó dàbí kójú ẹ̀ ń dúdú yẹn o ẹ ti máa gbọ́ ta sọ́sàn dodo kiri a ti jáde kúrò nù kíṣìn yín a ti fò kẹ̀rẹ̀ lọ́lé kẹta ilé kẹrin wọ́n a ti máa gbọ́ aroma dodo kiri yín. Lẹ́yìn ìgbà tí ẹ bá sì dí dodo kiri wa ìtán ẹ jẹ́ ká sọ̀ kalẹ̀ síbí tó jẹ́ aláṣẹ wa yìí ẹ jẹ́ ká fi wa dodo kiri wa kúrò nù epo képo ẹ̀ kó lè fún jáde ẹ jẹ́ ká wà sínú abọ́ gbogbo ìgbà tá a fẹ́ fi ṣe nǹkan tó kẹ́yìn yìí ẹ jẹ́ ká yára nídìí ẹ̀ nítorí tí atẹ́gùn fẹ̀rẹ̀ bá fẹ́ sí dodo kiri ó máa gan pa ẹ jẹ́ ká tètè wà kúrò nínú epo tá a bá ti wà sínú epo tán ẹ jẹ́ ká dà sínú abọ́ kan abọ́ tá a dà sí yìí ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa fi ọwọ́ ṣù ẹ rí dájú pé kò gbóná kò tutù ni o ẹ má jura yín lọ́wọ́ o ẹ jẹ́ máa fọwọ́ ṣù sí ṣépù tá a bá fẹ́ tá a bá ti ń ṣù tán àwọn láìlọ́ tó bá wà ní ẹgí wọn ní kèrékèré kẹ máa sọ sínú láìlọ́ white ẹ máa sọ lẹ́nu dodo kiri yẹn ẹ máa ra bí bọ́ọ̀lù lọ́wọ́ yín ẹ̀yin náà rí pé oyin yẹn máa jẹ́ kó máa gum lọ́wọ́ yín á máa le nígbà tẹ fi ń ṣe yìí tó máa fi tó ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin dodo kiri yẹn á ti le á ti gan tẹ bá ti wá ṣe lọ́jọ́ sínú ọ̀rá tán ẹ gbé sínú fíríjì yín ẹgbà kú ó lè lo oṣù kan nu fíríjì yín ó lè lo oṣù méjì kódà ìgbà tẹ bá jẹ tán ni kò sí tí ó ṣe dodo kiri yín. Ó jẹ́ ìpápánu tó jẹ́ pé àwọn ọmọ lè jẹ tán balé láti school a lè jẹ́ ta balé láti church kíwù a lè fi mu gàárì àwa sáré délé àti lè tètè dáná oúnjẹ yìí ti mú mi ebi ti ń pa mí gan ẹ mú gàárì ẹ bù sí cup ẹ bu omi tútù sí gàárì yín ẹ kó dodo kiri jáde nù ẹ fi jẹ kódà ẹ máa relax ẹ̀yin gàárì pé oúnjẹ tó dára lẹ fi ságọ̀ ara yín. Dodo kiri la sọ ní àṣálẹ́ yìí o fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ mọ bọ́n ṣe ń ṣe dodo kiri ju pé kẹ máa ra jẹ ẹlòmíì ti ẹ̀rẹ̀ tó bá ti léyàn tó ń bọ̀ láti ìkirè tàbí ọ̀ṣun state aláwẹ̀ jọ kó bá ara dodo kiri bọ́ o bá ara bọ́ o òun ni mo fẹ́ o mo nífẹ̀ẹ́ sí o. Kí ló dé táwọn ògbìyànjú ẹ̀ fúnra wa káwa náà ká ṣe dodo kiri fúnra wa jẹ. Dodo kiri ò jù báyìí lọ lọ́sẹ̀ yìí. Jẹ́ ká máa kóra wa dìde kó lórí ètò fún tàṣàlẹ̀ yìí torí pé àkókò ó ti sáré lẹ̀lẹ̀lẹ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta tún máa pàdé lórí ètò yìí ta máa mú àkọ̀tún wa fún wa lórí ètò oúnjẹ aládùn tó jẹ́ pé ètò tó ń mú kọ́kọ́rọ́ oúnjẹ dání ni ètò tó ń kọ́ ni bá a ṣe ń jẹ bá a ṣe ń mu ni títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta tún máa pàdé ọmọ yín náà ni olólùfẹ́ yín ọwọ́ bùnmọ́yé fi olùwà tó gbọ́ yé túmọ̀ sí yèyí oge àfẹ́jì sọ̀rọ̀ yín ló ní pé ká fi rí ká fi pàdé ara wa ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé ẹ fẹ́ pé wà ká tó máa lọ ẹ láǹfààní láti pé yèyí oge sí ẹ̀rọ ọ̀bàrọ̀ ẹni sọ̀rọ̀ ẹ̀ tó máa ń lò ní gbogbo ìgbà bákan náà ẹ láǹfààní láti darapọ̀ mọ́ yàrá wa ta ti ń gbàlejò ìyẹn lórí kan ní WhatsApp wa ta ti ń

gànga wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, gànga agbẹ́mágbẹ́.

0: orí tébù àti jẹun ìyẹn dining tí àwọn ọmọ àti lè kó lè tè yá káwọn ọmọ bá ṣe ń jáde níbi tán ti lọ wọṣọ ẹyin ti okè ìwọ lọ máa bu oúnjẹ wọn sínú kúlà
1: ẹyin
0: ẹjẹ kẹmi máa bá fún wọn lóúnjẹ lọ tí àyà lè wà àyà lè wà kò ní sí pé ó pa mí tì èmi nìkan mo kún ṣe ọkùnrin mi àjí láàárọ yóò jókòó ti fóònù ni ẹ wá sọ wípé so obìnrin òun ló dáná òun ló mọ bó ṣe wẹ àwọn ọmọ tó fi tọjú ọmọ tó fi ṣe girigirigiri ẹyin ẹ kọ wẹ láàrin 5 minutes ẹ ti gbaṣọ sọrùn ó yá yá yá ẹ wà mọ tán ọ̀nù pọnpọnpọn
1: mo ti ń lọ o
0: máa já yín lẹ o ṣé rí tóbìnrin bá ti feel neglected wọn máa ń try láti shift attention wọn sí ibi tí wọn ti rí ìfẹ́
1: ibi tó obìnrin bẹ́ẹ̀ ni ọkàn obìnrin sì ní ibi tó bá ti rí ìfẹ́ ni
0: mo ń fà sí. So tí àyìn ọkùnrin tẹ bá wà involved ẹni pàápàá ẹ mọ̀ pé a bá ṣe ń lọ wájú bẹ́ẹ̀ náà là ń sún sẹ́yìn padà
1: à ń
0: sọ síwájú sọ sẹ́yìn ní pàápàá tó bá jẹ́ wípé ọmọ yẹn kì í ṣe ọmọ yín tí ẹ bá fi ìfẹ́ hàn sí ọmọ yẹn ọmọ tíyàwó yín mú wá sínú ìgbéyàwó ṣe mọ̀ wípé bó ṣe wà ní lìkì náà ló wà ń gbàǹjà bó ṣe jẹ́ wípé bóyá obìnrin mú ọmọ wọnú ìgbéyàwó bẹ́ẹ̀ náà ni ọkùnrin máa ń mú ọmọ wọnú ìgbéyàwó so tẹ́ bá ṣe fi ìfẹ́ hàn sí wọn náà ni ìfẹ́ yín ṣe máa jinlẹ̀ sí tó ní ọkàn àwọn ní ọkàn ìyàwó
1: torí pé lọ́kàn àwọn méjèèjì
0: tẹ́ bá fi ìfẹ́ hàn fún ọmọ ọkọ yín tàbí fún ọmọ ìyàwó yín ó máa jẹ́ kí ìyàwó yín kó feel more secured in that marriage pé ọkùnrin yìí kì í ṣe mi nìkan ló fẹ́ ó fẹ́ràn ọmọ mi náà.
1: Ṣé rí n tá à ń sọ yìí ló jẹ́ kí n rántí ìtàn true life story family kan tó ṣe pé ọkọ gan ló mú ọmọ wá láti ìta ọmọ ọkùnrin kó tó di pé ó pàdé arábìnrin yìí
0: ló ti lọmọ
1: síta ẹyin kó tó wá ṣe pé ó pàdé arákùnrin yẹn nígbà tó ọmọ náà kéré ọmọ náà ti gbọ́njúmọ̀ pé bàbá tó bí mi lọ́mọ rèé ìyá tó bí mi lọ́mọ rèé ṣùgbọ́n bàbá tó bí lọ́mọ fẹ́ ìyàwó
0: mi
1: tó jẹ́ pé ìyá mi ò sì
0: tí ṣe ìyá mi
1: bẹ́ẹ̀ni tí ṣe ìyá mi ṣe mọ̀ pé at that point arábìnrin tí ọkọ ṣẹ̀ ti fẹ́fẹ́ yìí ó jẹ́ ẹni tí ó gbé pé òun ò tí ẹ̀ tí
0: ìlọ́kọ rí
1: bí mo ti gbọ́ nínú ìtàn kò tiẹ̀ mọkùnrin gangan arákùnrin yẹn ló kọ́ ṣe kí ni ló kọ́ mọ́ ní jíjì pé hàn lọ́kọ láyé arábìnrin yìí ó sì gba ọmọ ọkùnrin yẹn ìyẹn ọmọ tọkùnrin ti bí síta ó gbà tọwọ́ tẹsẹ̀ ọkùnrin náà lọmọ náà ó tọ́ ọ gẹ́gẹ́ bí tiẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ tó jẹ́ pé nígbà tí arákùnrin ọmọ yẹn ọmọ tán gbọ́ wọ
0: nígbàwọ
1: tó fẹ́ ṣe ìgbéyàwó màmá tó tọ̀ yẹn gangan ló jòkó bí ìyá tiẹ̀ kẹ́ lè bá mọ rú ìfẹ́
0: tí obìnrin yẹn fi hàn sí ọmọ náà
1: ṣé wá rí bàbá tí mo fẹ́ fàyọ̀ rè o bàbá tó bímọ síta wá tó wá ń sọ gba kò sígbà tí òun sọ níta pé ṣe rárá ìyàwó mi ò fi ń ṣeré nítorí pé ó gbà mí tọwọ́ tẹsẹ̀ bí mo ti rí
0: bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan tẹ́ bá ti fi ìfẹ́ hàn sí ọmọ yẹn ìfẹ́ yẹn ó máa ìfẹ́ yín ní ọkàn obìnrin yẹn tàbí ní ọkàn ọkùnrin ó máa ń dọ́bù ni torí ọmọ ò pé despite the fact pé mo ní bóyá àwọn kan máa ń rí ọmọ bí àléébù kì í sì ṣe àléébù
1: tàbí extra burden
0: extra burden wípé ó gbà mí tọwọ́ tẹsẹ̀ ó gbà mí bí mo ti rí tó dẹ̀ jẹ́ wípé ó gbà bẹ́ẹ̀ with grace tí ó dẹ̀ ṣe pé ó ṣe ọ̀tún kò ṣe òsì tó jẹ́ pé ó ṣe tọ̀tún tòsí láì babì kan jẹ́ ó máa ń jẹ́ kí ìfẹ́ yẹn kó jinlẹ̀ lọ́kàn yálà ọkọ tàbí ìyàwó sí ni ṣùgbọ́n tó bá ti di wípé a wá ń rí ọmọ ọkọ wa tàbí ọmọ ìyàwó bíi pé orogún ló jẹ́ ó yà àfọwọ́mú kan ni tàbí ahìn lè mọ bọ́ tọ́jú máa bẹ gbé bùkátà
1: èmi
0: náà wà ń bẹ̀ tàbí ká wá wò pé ká wá fẹ́ máa fi ìyàtọ̀ sí àwọn ọmọ tí obìnrin yẹn bí fún wa asin àwọn ọmọ tán bí nínú ìgbéyàwó yẹn gangan ká fẹ́ máa fún wọn ní favorite like bias treatment
1: ká máa pààlà
0: sí pé ọmọ tiwa lélẹ́yìí èyí tó mú wà kì í ṣe ọmọ wa
1: iṣẹ́ mọ̀ pé ntẹ́ fi parọ́ rè tẹ́ bá dé àwọn ìdílé mi ẹ ti tètè mọ̀ pé
0: ẹ ti mọ difference ẹ ti gbà difference yẹn wá tètè ó máa ń tètè hàn gbà mí
1: tán gbọ́ wá láti tàtún lè máa jẹ́ sán ní ẹ̀mú ẹni tán ṣẹ̀fẹ́
0: o
1: ẹ tètè mọ̀ pé
0: ẹ̀ ilé ìkọ̀rùn kò ṣe ara wọn.

0: nka wo ni gbogbo ayé ń dà kèrèkèrè tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́.
1: The time is 6 PM from World Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kànga agbẹ́magbẹ́ 89.3 FM gérégé lago mẹ́fà ìrọ̀lẹ́ lù.
0: Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tiwà gbé ti yín lárugẹ. Owó owó ò ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ́. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ fẹ́, ojú kan ló wà.

0: Tí Ọlọ́run ọba fi àṣẹ sí tí àwa kalẹ̀ nípa orí ọ̀fẹ́ rẹ̀ fún ìgbádùn àwọn àgbàlagbà wa láwùjọ àti fún àwọn ọmọ wa òde òní láti ní ìmọ̀ kún ìmọ̀ àti láti kọ́ ẹ̀kọ́ ní onírúurú ọ̀nà. A ṣàkíyèsí wípé Ọlọ́run ọba fi ọgbọ́n, ìmọ̀ àti òye jíǹkí àwọn arúgbó tó ń bẹ láyìíká wa, ṣùgbọ́n a yọ̀nda wọn láti máa lọ bí àgbáre pẹ̀lú àwọn ẹ̀kọ́ wúrà yìí. Lórí ètò yìí, a máa lọ ń kó ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà wa kí a ba lè ní àlékún ìmọ̀ bí wọ́n ṣe gbé ìgbé ayé wọn èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Àgbà òní tán lórílẹ̀ láṣẹ Èdùmàrè. Láyé òde òní, a ó rí wípé ọ̀làjú ti yí gbogbo ìṣe ayé àtijọ́ padà. Oríṣiríṣi àṣà ló ń lalẹ̀ wù lónìí nínú ayé àwọn ọmọ wa. Lórí ètò yìí, a máa lọ ń bẹ àwọn bàbá àti màmá tí wọ́n ti dàgbà wò kí a lè mú omi ọgbọ́n láti ọ̀dọ̀ wọn, kí a lè jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Kí ti ẹni ìrírí wọn ní ayé àtijọ́ tàbí kí ni wọ́n máa ń ṣe tí ó mú egungun wọn jí pépé, tí ó mú ìwà àti ṣe wọn dánmọ́rán, kódà tí ó tún lọ́ra ẹ̀mí wọn. Èmi ọmọ yín Frances Amavi, ẹ̀yinjú Elédùmarè, ló ń wá sétí ìgbọ́n yín láti iléeṣẹ́ Wells Radio 89.3 FM. Èyí ni kànga gbọ́mọ̀gbẹ́, èyí tí ó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Lórí ètò tòní, a tún ti jáde síta gẹ́gẹ́ bí ìṣe wa. Mo sì ti wà lọ́dọ̀ àlejò wa pàtàkì pàtàkì báyìí. Mo gbàgbọ́ wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ máa fẹ́ gbọ́ ohùn wọn, kí ẹ sì kẹ́kọ̀ọ́ púpọ̀ láti ara wọn. Ṣùgbọ́n kí a tó máa bá ètò lọ, ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́. Ẹ káàbọ̀ padà sórí ètò, ní báyìí ẹ máa bá mi ká lọ.
1: Ẹ̀rà inú wa dùn pé ẹ gbà wá lálejò láti wá kí yín lónìí, a mọ̀ lóore. Ẹ wò pé ẹ ń ṣe nǹkan lọ́wọ́ àbẹ́ fẹ́ jáde, ẹni rárá pé ká ṣáà máa bọ̀ wípé ẹ ti ṣetán láti gbà wá lálejò. Ẹ ṣe dádì, Ọlọ́run àtúbọ̀ bá wa lọ́ra ẹ̀mí lórúkọ Jésù. Ẹ ra sà. Dádì, àwọn aráalé fẹ́ mú àlejò pàtàkì tí mo gbà lónìí. Ẹ bá wa sọ orúkọ yín fáwọn aráalé, orúkọ yín àti ọjọ́ orí yín. Bẹ́ẹ̀ ṣe dàgbà bẹ́ẹ̀ lọ.
2: Ẹ ṣe tí ẹ ronú kàn wá, tí ẹ sì pè wá sí irú ètò báyìí, kí Ọlọ́run jẹ́ kó yọrí sí rere.
1: Àmì.
2: Orúkọ mi ni Venerable Emmanuel Babájídé Mábàdéjẹ́. A bí mi níbi ọdún 83 sẹ́yìn.
1: Ìyẹn 83 years
2: ago. Ṣé a lè máa mix ẹ?
1: Ẹ máa mi dádì àǹfààní wà fún yín. Ẹ máa mix ẹ.
2: So àwọn ọmọ tó kọ́kọ́ unique nípa mi ni pé nígbà tí wọ́n lóyún mi, tí màmá mi ọmọ ọmọ ọba ni wọ́n lóyún mi, ni wọ́n di pé bàbá wọn kú, wọ́n sì gbọ́dọ̀ wálé láti wá sí òpin ìgbà yẹn. Àwọn parents mi wà ní Zaria. So pẹ̀lú oyún yẹn ni wọ́n gbébọ̀ pé kún lọ sí òkú bàbá wọn. Ni ọlọ́jọ́ bá sọ pé ó ti yá kí n sọ kalẹ̀ ibi tí mo sá pamọ́ sí. Wọ́n bí mi ní ìlú kan tó ń pè ní Lanwa ní Kogi State. Ṣùgbẹ́ ní ojú mi tó bá yẹ pé àwọn Yorùbá kan ni wọ́n pè mí ní Abiona. Torí mo rélùwé tè ní wọ́n bí mi sí. So ìgbà yẹn ni mo ti nígbà tí mo gbọ́tàn yẹn, mo máa ń notice láti mi pé àwọn nǹkan kan wà tó yìí ní pẹ̀lú ẹ̀. Torí mo bẹ̀rẹ̀ primary school ní ọmọ ọdún márùn-ún 1942 ló bí mi. Mo bẹ̀rẹ̀ primary school ní 1947. Ṣùgbọ́n bí ọmọdé tí ò gbérebé bàtà ìṣeré pa gbogbo ẹ̀ pọ̀ ni àwọn òbí mi máa wò pé bí ọmọdé ṣe ń lọ yìí ìjà amúǹgan jáde ní school báyìí. Wọ́n á transfer mi lọ sí St. George's Primary School ní Zaria náà. Wọ́n á tún lọ bẹ̀rẹ̀ again. Ṣùgbọ́n á bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ 1949. Ọ̀pẹ lórí ọ̀fẹ́ Ọlọ́run, wọ́n á jáde primary school yẹn ní 1956. But nígbà tó máa di pé mo máa end standard 6 tanka ń wá yẹn tí máa dẹ̀ di ẹni tó ń lọ sí secondary school. Ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé ohun ìṣetán ó lọ sí St. Paul's College Zaria. Wọ́n á wò pé àwọn ará bíbá kì í ṣe máa tún lọ ìpé yóò bá lẹ́pẹ̀ wá. Ah, but challenge, I appreciate it.

0: Efile Emayikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfẹ́tiwà gbé ti yín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yìn ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio. 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.

Eka le, iroyin le wa lo nde se ti gbo yin lati ikanni Wells Radio 89.3 FM. Ikanni kanga gbomagbe yi ti o kale si opopona Laafin Avenue Loluyole Estate ni ilu Ibadan. Won dupe olasan ni ni oniroyin saaju egbo awon koko to wa ninu iroyin na. Ijoba apapo ati awon ti oro kan lo ti se agbekale aba alaalaafia fun orilede Nigeria. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló jáwé olúborí ní ẹkùn ìdìbò rẹ̀. Àjọ elétò ìdìbò INEC sì fi èsì ìdìbò ìdá 55% sórí ẹ̀rọ IREV. Ọwọ́ àwọn ọlọ́pàá ló ti afurasí mẹ́wàá tí wọ́n ń ta ẹ̀yà ara ọmọ ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Dorcas Heritage Foundation ló jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Báyìí ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ àti àwọn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kan ló ti ṣe àgbékalẹ̀ ọ̀nà alálàáfíà láti má fi ààyè gba ìjà àti láti jẹ́ kí ààtò tó péye wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló wáyé níbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta yìí tí àjọ OSPRE ìyẹn pẹ̀lú ilé-iṣẹ́ aládàáni kan tí wọ́n gbé kalẹ̀ ní Àbújá. Níbi ìdánilẹ́kọ̀ọ́ náà ni àwọn ilé-iṣẹ́ ìjọba lóyinrú ti péjúpésẹ̀, èyí tí àkórí rẹ̀ jẹ́ Building an Inclusive Infrastructure for Peace and Resilience. Níbi tí ọ̀gá àjọ OSPRE ìyẹn Ọ̀gbẹ́ni Nwodo ti ṣe lálàyé wípé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ló wáyé kí àlàáfíà kó lè jọba káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ àwọn ibùdó bíi 2,000 káàkiri ìpínlẹ̀ 36 orílẹ̀-èdè wa pẹ̀lú olúlu ilẹ̀ wa Àbújá láti kojú ẹ̀kún omi ní 5,014 ní àwọn agbègbè tí ó lè ṣe ìjàmbá kí wọ́n kojú ìjàmbá ẹ̀kún omi. Àti ọjọ́ tí ó sì bẹ̀rẹ̀ ní 15 yìí títí di 26 ọdún 2026. Àwọn agbègbè tó ṣeéṣe kí wọ́n rí ẹ̀kún omi ní àríwá, gúúsù àti àárín gbùngbùn àríwá. Ẹ̀wẹ̀ àwọn ìpínlẹ̀ apá àríwá orílẹ̀-èdè wa ló ṣeéṣe kí wọ́n kojú ẹ̀kún omi, pàápàá àwọn tí odò yíká, bẹ́ẹ̀ ọwọ́ òjò sì lè pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ní àwọn agbègbè ọ̀hún. Olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord ìyún Gómìnà Adeleke Adémọ́lá Adeleke ló ti jáwé olúborí ní ẹkùn ìdìbò rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìròyìn ti àrígbó Adeleke náà ni ó ní 241 ìbò ní Ward 102 ní Abógundé ní ìjọba ìbílẹ̀ Ede North. Eléyìí tí ó mú ayọ̀ ohun ìdùnnú tí ó mú tayọ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́. Àmọ́ àjọ elétò ìdìbò INEC ti fi ìdá 65% èsì ìdìbò síta nípa ẹ̀rọ ayára bí àṣà àti IREV. Nígbà tí ìròyìn ìlédè 2,243 èsì ìdìbò ló ti jáde lójú òpó IREV nínú 1,783 ẹkùn ìdìbò èyí tí ó já sí pé ìdá 65% èsì ìdìbò ló ti jáde ní ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun.

Àjọ ASUU ló ti fi ọwọ́ sí ìyanṣẹ́lódì àwọn fásitì Ogun tí ó sì jẹ́ ti ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìpinnu yìí náà ni wọ́n fi ẹnu kò lé lórí níbi ìpàdé NEC National Executive Council èyí tí ó wáyé ní Abuja. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún ọmọwé Christopher Piuna náà ni ó ṣe lálàyé ní òpin ọ̀sẹ̀ yìí wípé àìdùnnú lórí àìtẹ̀lé ọ̀rọ̀ àjọsọ ti ọdún 2025 ti oṣù kejìlá ìyẹn ti FGN ASUU Agreement ló fà á ti ìyanṣẹ́lódì yìí tí àwọn fi fọwọ́ sí. Àwọn ilé ẹ̀kọ́ tí ó lọ náà ni AAUA, Nasarawa State University, Kefi, NSUK, IBBUL, UNIMED, Gombe State University àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀wẹ̀ ó fi ìrònú wọn hàn lórí owó oṣù tí kò kọjá tí kò tiẹ̀ dùn mọ́ wọn nínú tí ìjọba ò bá wọn wá nǹkan ṣe sí. Ọwọ́ àwọn ọlọ́pàá ló ti tẹ àwọn afurasí mẹ́wàá tí wọ́n ń ta ẹ̀yà ara ènìyàn níbi tí wọ́n farapamọ́ sí ní ìsẹ́yìn àti Ṣákí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá yìí DSP Ọláyinka Ayanlade ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan lónìí fún àwọn oníròyìn. Ó ní eléyìí náà ló ṣẹlẹ̀ lẹ́yìn iṣẹ́ abẹ́nú tí àwọn ti ń ṣe fún bí oṣù mélòó báyìí. Oríṣiríṣi àwọn ẹ̀yà ara àwọn ènìyàn náà ni wọ́n sì ni wọ́n ká mọ́ àwọn afurasí ọ̀hún lọ́wọ́.

0: Dorcas Heritage Foundation ló ti ṣe ìlérí ìrànwọ́ fún àwọn ọmọ tó kù díẹ̀ káàtó láwùjọ fún. Olùdásílẹ̀ àjọ náà ìyún abilékọ Dókítà Olúwàfúnmiláyọ̀ Matthew náà ni ó ṣe nílérí pé àwọn yóò ṣètò ẹ̀kọ́ fún àwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún ní ojúpọ̀nà àti jẹ́ kí ìlérí Ọlọ́run fún ayé wọn kí ó wá sí ìmúṣẹ. Níbi ìkójáde ọ̀hún lónìí ní gbọ̀ngàn St. Anne's ní Mọ̀lété ní Ìbàdàn, Ọ̀yọ́ State náà ni wọ́n ti ṣe ìkójáde ọ̀hún.
1: Dorcas Heritage Foundation torí pé inú àwọn ọmọ yẹn dùn inú èmi náà dùn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú ọjọ́ náà dára tó jẹ́ kí àṣeyọrí kó bá ètò òní. Mo tún wá specially dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àtàwọn màmá especially our chief matron evangelist Mrs. Lillian Bademosi. Wọ́n jẹ́ kí program yìí kó jẹ́ a very good success.
0: Alága ìkójáde ọ̀hún ajínrere obìnrin Lillian Bademosi àti àlejò tí ó sọ̀rọ̀ nínú ìkójáde ọ̀hún ọmọ̀wé abilékọ Janice Ọláwòye náà ni wọ́n pè fún ìsowọ́pọ̀ àwọn tí ó wà tí ó péjọ níbẹ̀ láti jùmọ̀ ṣètò ẹ̀kọ́ tó péye fún àwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún láwùjọ.
2: Ó jẹ́ nǹkan tó múnú èèyàn dùn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn ó ló máa ń ṣèyàn lóore. Àwọ̀ yẹpẹrẹ mu. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Jésù sọ ó ní àwọn tí ò ní tó wọn lè ṣàì má wà ní agbègbè yín. Ọlọ́run rẹ̀ ní sọ̀kalẹ̀ ìrìn náà ló máa rán sí wọn. Tó tí Ọlọ́run bá rán wa sí àwọn aláìní bóyá àwọn aláìní bàbá àwọn tí wọ́n tiraka to make ends meet whatever little way tí wọ́n bá di lè bàánú nǹkan tí Ọlọ́run fẹ́ ká ṣe nìyẹn. Mo dẹ̀ gbàgbọ́ pé tí Jésù bá fa pín padà bọ̀ ẹ̀sẹ́yìn lórúkọ Jésù wọn á débi tí Ọlọ́run fẹ́ pọ́n dé.
3: Orúkọ mi ni Bọ́lájí Adeleke. Láti ìdíyà, mo dúpẹ́ fún opportunity yìí. Dorcas Foundation, mo dúpẹ́ fún wọn. Mo dẹ̀ bẹ Ọlọ́run fún opportunity tó jù báyìí lọ. Àǹfààní àti orí ọ̀fẹ́ àti owó àti àlàáfíà kan fi ṣe nǹkan yín ní àṣeyege.
4: Orúkọ mi ni Ashiwe Rosely Omozeli. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi wa tí Ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ ńlá lé lọ́wọ́. Mọ́ mi wà tán ní iléèwé Juniors and Christ Ambassadors International School tó wà ní ìlú Yọlì. Evangelist Mrs. Lillian Bademosi. Mo gbàdúrà pé Ọlọ́run á túbọ̀ máa tún agbára wọn ṣe. Wọ́n dùn ọmọ mi ní scholarship láti further education. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Dorcas Heritage Foundation fún nǹkan ṣe fún ọmọ mi Ashiwe gift.
0: Àwọn tí wọ́n ti jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ àjọ ọ̀hún náà ni wọ́n fi ẹ̀mí ìmoore hàn sí Dorcas Heritage Foundation. Ìròyìn wa fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ, àmọ́ kí a tó mú ìròyìn wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn láwùjọ ló ti ṣe àgbékalẹ̀ àbá alálàáfíà kí àlàáfíà ó lè jọba jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti jáwé olúborí ní ẹkùn ìdìbò rẹ̀. Àjọ elétò ìdìbò INEC sì ti fi èsì ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun iyùn ìdá 55% rẹ̀ sórí ẹ̀rọ IREV. Ọwọ́ àwọn ọlọ́pàá ló ti àwọn afurasí mẹ́wàá tí wọ́n ń ta ẹ̀yà ara ọmọ ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ iyùn ní ìsẹ́yìn àti Ṣákì tí wọ́n sì rí àwọn ẹ̀yà ara àwọn ènìyàn gbà ní ọwọ́ wọn. Dorcas Heritage Foundation ló jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ọmọ tó kù díẹ̀ káàtó níbi tí àwọn tó sì jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí náà ni wọ́n sì fi ìmoore wọn hàn níbẹ̀. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò àwọn ojú òpó ayélujára wa gbogbo yín at Wells Radio 893 FM fanpage tàbí www.wellsradio893.com. Ẹ lè pè sí ojú òpó yìí fún ìròyìn ojú mi tó 0916893 2000. Modúpẹ́ Ọlásán ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa kí Ọlọ́run kí ó bùkún fún yín. Oorun ayọ̀ la ó sùn.